0: Jabo. follow
1: him. Follow him.
0: Officer, no matter.
1: They will show him out of his conduct.
0: Officer,
1: they will show the person out of his conduct.
0: You think they are okay, bro?
1: This is the answer to put out of the form.
0: And your fancy shirt, sister!
1: Misconduct!
0: Jody, a lot of me, oh!
1: Jody!
0: Your fancy shirt, sister!
1: Misconduct!
0: Jody! Oh, yeah, do I?
1: Misconduct!
2: I'm going to
1: leave! Hey, you're going to leave! Hey, you're going to leave! Oh, yeah!
0: Sáyé fẹlẹ lókè
1: o. Tọ́ place oyè tọ́.
0: Tọ́ bá ti yọ báyìí.
1: Wọ́n ti sọ.
0: Wọ́n ti mọ̀ pé.
1: You know that.
0: Kò sí àyè fún lókè.
1: Tọ́ place oyè tọ́.
0: Gbogbo àyè òkè ti dí.
1: Every place is occupied.
0: Wọ́n lè wá àyè fún.
1: Cannot get you tọ́.
0: Níwájú olóore.
1: For your benefactor.
0: Yóò máa ta kò níwájú olóore
1: ni. You can't get shit.
0: Bọ́ bá gbé ire fún ọ̀rẹ́ rẹ̀.
1: You give his friend.
0: Wọ́n ní gbé fún.
1: They'll never give you.
0: Wọ́n lò ti tán.
1: They say special.
0: Màmá ẹ̀yin mò ń bá wí.
1: I'm referring to you, man.
0: Ẹ máa kọ́.
1: Láyàlá.
0: Oyè sàṣì.
1: Yóò bí ore ṣe.
0: Kò sáàyè fún níbi gíga. Jọ́dé lọ́rọ̀ mi. Oyè sàṣì.
1: Yóò bí ore ṣe.
0: Kò sáàyè fún mi níbi gíga. Jọ́dé o. Oyè oyè oyè.
1: Jọ́dé. Hey, you know, hey, you have to say for that you block it. Oh, yeah, Jadio! Jadio!
0: Àwọn tó wà ń bẹ ló lè ròyìn. Yé ẹwọ bí ọwọ́ agbára ọlọ́run ti kọ. Bó ti kọjá, bó ti kọlu àwọn ènìyàn. Àtẹ̀sà àtọmọdé àtàgbà. Ẹ wo ìyanu ojú kọrọjú. Àbọ̀ ìpàdé òróró. mọ́ ta lòkù àtọ́mi má jẹ̀mú ta lòkù. Olúwa wípé ẹ máa kọ́ lọ sẹ́ngun ọ̀tà, ẹ kọ́ lọ sẹ́ngun ọ̀tà lágọ̀ọ́ mẹ́ta ọ̀sọ́jọ́ sànńdẹ̀. Ẹ lọ máa fún wọn mẹ́ lọ́fẹ̀ẹ́, ẹ lọ fún wọn lọ́fẹ̀ẹ́, má jẹ̀mú ni o. Tètè dé mà, Olúwa rán mi sí ọ, ìwọ ni ìyanu ọ̀tẹ̀ yìí kan. Ẹ̀sà ìyanu òjijì tí ayé máa sọ pé ṣe ò lọ sògùn owó ni. Ìyanu ẹ máa bọ́lú ẹ bẹ́ẹ̀ ìyanu àmì. Ẹ̀yin ará sẹ́ngun ọ̀tà,
2: sẹ́ngun ọ̀tà,
0: ẹ rí pé mú àgádágodo yẹn wá
2: o. Bẹ́ẹ̀ ni o,
0: lọ́jọ́ Sunday yìí
2: o, Sunday yìí ni o,
0: Sunday yìí o,
2: Sunday yìí ni o.
0: Ẹ jẹ́ parí iṣẹ́ rẹ
2: o, kábíyèsí oṣù
0: o, kẹ́ lè gba kọ́kọ́rọ́ o,
2: gbogbo sẹ́ngun o,
0: ká lè pin kọ́kọ́rọ́ o.
2: Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni
0: sà, tá a bá ti parí iṣẹ́ kọ́kọ́rọ́
2: o, yẹ sà,
0: kó o lọ ju kọ́kọ́rọ́ yẹn dànù sómi,
2: ayẹ́rọ̀yẹ́ o,
0: wà á lọ jù sódò ni o,
2: ayẹ́rọ̀yẹ́ o,
0: tó o bá ti jù dànù,
2: o yẹ sà,
0: ló lè mú kọ́kọ́rọ́ lọlé o. Èdìdí ni o, mo náà ṣe sí o, àánú ńlá o, kó yọ sí o. Ìpàdé 1820 nílùú Ìlọrin, Ekwa Hall,
2: Ekwa Hall ni o,
0: 1819
2: àti 20 ni o.
0: Ìmọ̀lọ́mọ́ wa,
2: ó jáde
0: jájọ pàdé
2: ah, oh.
0: Nílùú Ìlọrin,
2: kábíyèsí o.
0: Ẹ̀yin tí ẹ̀ ṣiṣẹ́ àgádágodo
2: yìí, ó yẹ sà,
0: mú àgádágodo ẹ̀ dání,
2: máa mú bọ́.
0: Ẹ wo ẹ̀rí tó ṣubúlú ẹ̀rí,
2: kábíyèsí Ọlọ́run o.
0: Ẹnìkan wí pé,
2: ó yẹ sà,
0: dádì ẹ gbà mí, ìyá mi ló mọ̀ kú lánàá.
2: Adániwáyé o,
0: ó ní dádì ẹ gbà mí,
2: ó yẹ sà,
0: ó ti sun ẹkún sun ẹkún,
2: kábíyèsí Ọlọ́run,
0: ojú ti fẹ́ wú.
2: Yes.
0: Nígbà ọjọ́ kejì,
2: ó yẹ sà,
0: ló ní dádì
2: ẹ̀ o,
0: ó mà ti fún mi ní iṣẹ́ kan.
2: Alleluya,
0: wípé kí n wá ṣe Lábújá.
2: O ṣe Jésù,
0: mo ní iṣẹ́ èlò,
2: kábíyèsí o,
0: ó ní iṣẹ́ 12 million.
2: O ṣe Jésù,
0: alleluya. Ṣé Bọ́lọ́run ti ń gbọ́ àdúrà rè?
2: Adániwá yóò máa ṣe o.
0: Ó bá bẹ̀rẹ̀ sí ní búsẹ́rì,
2: ó yẹ sà,
0: mo ní excuse me sà. Ìyá yín mọ̀ kú lánàá,
2: kábíyèsí o,
0: ó ti sáré gbàgbé ìyá tó kú.
2: Bẹ́ẹ̀ni o,
0: iṣẹ́ tó gbà,
2: ó yẹ sà,
0: ó ti ayọ̀ ti ṣubú lu.
2: Bẹ́ẹ̀ni
0: jẹ́ ń pray fún ẹ, ẹni yẹ fún ikú lórí ọ̀rọ̀ rẹ. Angẹ́lì yìí kú kó pa, ìdẹ̀ ikú kó ṣagbá. Mo sọ fún ẹ pé iṣẹ́ yìí máa lágbára, iṣẹ́ àgádágodo
2: yìí
0: anywhere ló lè jà sí. Ó lè jà sí ilé rẹ, ó lè jà sọ́dọ̀ ọmọ, ó lè jà sọ́dọ̀ alájọbí, ó lè jẹ́ ọ̀dọ̀ rẹ, ó lè jẹ́ ọ̀dọ̀ ará àdúgbò, ó lè jẹ́ ọ̀dọ̀ ìyá. Ẹni tó ṣà ń ni ọ lára, ẹni tó tilẹ̀kùn oríire mọ́, ìyá rẹ̀ kú
2: lánàá,
0: wọ́n fún níṣẹ́ lẹ́nu.
2: Kọ́ńtrásì wọlé lọ́jọ́ kejì.
0: Ó yẹ kẹ́ mọ̀ pé àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni sà,
0: wọ́n ní kinní kan àjẹkú lánàá.
2: Àjẹkẹ́
0: lánàá,
2: ọmọkú
0: lẹ́nu.
2: Tani o mọ̀ pé ajá àná ló pa ọmọ jẹ́?
0: Ẹyin o,
2: kábíyèsí Ọlọ́run o.
0: Tani o mọ̀ pé ikú tí ìyá kú,
2: ìyákú yẹn bẹ́ẹ̀ni o,
0: olóṣìnà ọ̀la
2: fún. Bẹ́ẹ̀ni o, olóṣìnà rire o.
0: Ẹ sà,
2: ó yẹ sà,
0: mo ní ọ̀gá tó o bá dípò bẹ̀ sí lówó.
2: Kábíyèsí o,
0: àwọn wèrè kan lè sọ pé ìyá rẹ ló lò.
2: Wọ́n lè lóhùn ni.
0: Wọn ò ní mọ̀ pé,
2: ó yẹ sà,
0: ìyá rẹ gẹ́gẹ́ ní dínà ti ṣe rere mọ́.
2: Àdániwáyé o,
0: ẹni mọ̀ nípa ìdínà rẹ láyé,
2: orúkọ Jésù.
0: Ẹni yẹn jáde láyé,
2: mẹ́jẹ sùn.
0: Ẹni yẹn jáde láyé,
2: mẹ́jẹ sùn.
0: Ẹni yẹn jáde láyé,
2: mẹ́jẹ sùn.
0: Àràpá o, ẹgbẹ́ tó ní wọ́n wí.
2: Bẹ́ẹ̀ni sà,
0: 18 19 20. Oh my God,
2: ẹkú
0: a ta wọn
2: Ìlọrin ni o,
0: ní iwájú Yorùbá market.
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà,
0: ní ipò wà mẹ́ o,
2: ó jẹ́ wà bẹ́ẹ̀.
0: Aago méje àárọ̀,
2: méje àárọ̀ ni o,
0: gbẹ̀gẹ̀dì agbiná,
2: kábíyèsí Ọlọ́run o,
0: mú àgádágodo rẹ wá,
2: ó jẹ́ máa bọ̀.
0: Ẹjẹ́ a parí iṣẹ́ yẹn fún ọ,
2: Adániwá yóò máa sọ.
0: Bá a bá ti parí iṣẹ́ àgádágodo,
2: bẹ́ẹ̀ni sà,
0: mo ti sọ
2: o,
0: bá a ti parí iṣẹ́ àgádágodo,
2: ó yẹ sà,
0: ó lè gba kọ́kọ́rọ́ lọlé o.
2: Àtọ̀, kábíyèsí o,
0: ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere ni
2: o. Ó yẹ sà,
0: bí àgádágodo yóò bá bàjẹ́ lọ́wọ́ ẹ, ká parí iṣẹ́ rẹ̀. Ẹ sà,
2: ó yẹ sà,
0: mo máa tó ìlà,
2: kábíyèsí o,
0: mo máa bọ́ sí àgádágodo yẹn.
2: Adániwá yóò,
0: ọ̀tọ̀ lọ́wọ́ tó tì pa,
2: bẹ́ẹ̀ni o,
0: ọ̀tọ̀ lọ́wọ́ tí ó tu,
2: kábíyèsí o,
0: ọwọ́ wòlíì ló lè ṣí.
2: Ọlọ́run sí òní ni o,
0: màá bọ́ ọ ṣí.
2: Yes.
0: Tí n bá ti bọ́ ọ ṣí,
2: ó yẹ sà,
0: àgádágodo yẹn, wàá tún lọ tì pa.
2: Adániwá yóò,
0: àwọn ẹ̀mí ọ̀tá rẹ ló fẹ́ tì pa
2: yẹn. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni sà,
0: ó ti ṣí ayé tiẹ̀ sílẹ̀,
2: ó yẹ sà,
0: ó ti ṣí ayé ọmọ sílẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà,
0: 1820 ni o 21 22 23 21 22 23. Ó ní di ọ̀sẹ̀ kan yẹn,
2: ọ̀sẹ̀ yẹn,
0: Kwara ló ní.
2: Kábíyèsí oṣù o,
0: 1820 Ìlọrin,
2: Ìlọrin ni o,
0: láago méje láàárọ̀,
2: méje àárọ̀ ni o,
0: ìlú Ọ̀fà,
2: Ọ̀fà,
0: 21
2: 22
0: 22
2: and 23
0: ó máa ní agbára,
2: ó jẹ́ máa bọ̀.
0: me so po wa nbe
2: be ni sa o
0: ago meje la aro ni ni
2: so
0: foluwe ho ma je mu wi pe
2: ni o ti esi ni o
0: o fe sanu fun
2: champion ma so
0: awa pari si agadagodo yen
2: yes sir
0: ni be eri ti po
2: o ti po ba mi
0: mi je wo ba se ma play ba
2: champion si o
0: wo
2: yes sir
0: won ni so fun e eni ti o ni jo raye gbe
2: oruko jesu
0: angeli ma ti lo sorun
2: amen
0: won ma lo ti siboji in the name of Jesus
2: amen.
3: You're done.

0: bóyá bẹ̀rẹ̀ sí já bí máa ṣe máa jáhun jáhun jáhun tí máa fẹ́ jagun tí mi bá já tán báyìí mi ní sùn ọkọ mi bá bá mi gé kò mi lè gbé lọ́lé bá bá ta gan pé mo fẹ́ gé mọ́ a ò gba irú orí wo lélẹ̀ bí ọkọ mi ṣàṣe bá mi gé nìyẹn gígé yẹn àfi kó fá gbogbo ẹ̀dán ló máa fẹ́ ó máa bá mi fá gbogbo ẹ̀dán tó bá ti fa tán tátẹ́gùn fẹ́ sí mi kinní yẹn orí mi àwọn máa rìn mí wíni wíni ó ti wá tó ṣètẹ́ pọ̀ kan gbọ́dọ̀ pé wò má yan orí lẹ́gbẹ̀ẹ́ mi gbórí ẹ kú bó ṣe rún mi lára orí yẹn rí mi lára mo wá ní ọlọ́run kí ni mo wá fẹ́ ṣe mí gan pé orí yẹn gan ó ń rí èmi gan olórí ó ń rìn mi lára ó ń irritate mi ó ń rí mi lára ẹ wò mo wẹ̀ pé kí ni mo fẹ́ ṣe gbogbo ṣàṣẹ gbogun yẹn fúnra nìyẹn o láti 2008 tí mo ti máa rí bí ó ṣe di bí last month yìí bí ọkọ mi ṣe sọ pé wo orí yìí ó sì ń rí òun lára bó o ní àwọn ni o máa jáwọn imọ o ṣàgbọ kí ló dé gan ọkùnrin ṣe sọ fún mi pé níbi tá a dúró dé yìí bá wà láti fẹ́ máa ṣẹlẹ̀ o bóyá kí ló dé tí o máa lo omi tó máa ń rà ní ṣọ́ọ̀ṣì ni tó bá ti lọ sí ọlọ́run òjijì àwọn omi tó máa ń rà yẹn kí ló dé tó máa lò bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní omi orí gbẹ́niwè mo ṣe bẹ̀rẹ̀ sí fi ọkàn ẹni pé àdúró cream tó sì lo omi ló máa ń ṣiṣẹ́ mo ṣe ní bí mi ṣàṣe dá spirit yẹn náà mo ṣe fi omi pa orí mi bàbá mi àfi bí ifá this is more than a miracle in my life. Infact ó dàbí pé mo wò fí mi tẹ bá rí orí mi nísìnyìí gbogbo èyí tí mo bẹ̀rẹ̀ sí ní omi yìí kò tí ju last month lọ tí mo nígbà tó kọ́ mi sọ pé orí mi ń rìn òun lára mo bá bẹ̀rẹ̀ sí fi omi yẹn mo bá fi gbogbo orí mi báyìí tẹ bá rí orí mi ó ti kún fúnra o orí òrùn mi mọ́ mi ìjárun mi mọ́ o irun ti pọ̀ lórí mi o gbogbo orí mi kò dì ní fúnra o infact last Wednesday tí mo wá sí program mi dé nǹkan kan mo ṣórí sílẹ̀ ni ẹ ṣe o ẹ kú ṣe olúwa o ìyanu ṣẹlẹ̀ ayé mi mo rọwọ́ náà ọlọ́run ṣẹ́gun fún mi o mo sì rò pé ogun yẹn ò lè ṣẹ́ mo ti gbàdúrà pé ìyá mi gan tó jáládùúrà kò rí ogun iṣẹ́ títí tó fi darúgbó kò sí irun kankan lórí wọn mo dúpẹ́ rúnkún orí mi o ọlọ́run bá mi mú ẹ̀sìn kúrò gbó agbára tó ní mọ ọjọ́ ògo mi kúrò ọlọ́run ti bá mi bàjẹ́ o ẹ ṣe òdìsí yìí omi 77 tí máa ti wẹ̀ tán láàárọ̀ àwọn omi church tí máa ti rà tó bá yẹ Wednesday mo rà àbí 77 tí máa ti wẹ̀ tán màá fi sórí mi tó bá ti dalẹ́ náà tí mo wẹ̀ sí kí n tó sùn màá fi sórí mi náà mo dúpẹ́ mo ti rọwọ́ ọlọ́run o mo rí ìyanu láyé mi o ọlọ́run dá ògo mi padà o wọ́n ní irun obìnrin ní ogo rẹ̀ ọlọ́run dá ògo mi padà mo dúpẹ́ o ẹ ṣe ẹ kú ṣe olúwa ẹ pẹ́ fún wa o ìfàmì oríyìn ọlọ́run láyé yìí kò ní reduce olórúkọ jésù tó bá jogun ni ó pè mí o tó bá jogun ni ó pè mí o ẹ ṣe o God bless you sir.
1: Nice! Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí lè ó fi sú tá a bá ní ká mọ̀ gbé testimony in ti ń bẹ́ ńlẹ̀ ó pọ̀ jù mi ń fi jánu fún yín more than 50,000 testimonies are here. And let me say this. Ǹjọ́ jẹ́ mọ̀ pé àti ìwà gba testimony ó dìgbà títí ẹ̀gán bá bọ́ sí agbára kan bẹ tí ń yí ayé padà ẹ̀mí àsọtẹ́lẹ̀ tó ti bàlé mi láàárọ̀ yìí ẹ̀rí jésù tí gbogbo àwọn èèyàn ń sọ yìí ó ní ẹ̀mí àsọtẹ́lẹ̀ ṣé wá fi kún ǹjọ́ jẹ́ mọ̀ pé testimony tó ga jù kì í ṣe ogbe tí ń sọ yìí the great and the best testimony is for you to know Jesus as your Lord and personal savior. Ọjọ́ tí wọn náà bá tọ̀ wò ìjọ ló tó mọ̀ pé rere ni Olúwa. Ẹ̀yin àyàn fẹ́ mọ̀jà dára wa láàmú ẹja lọ church láti wo rodùn ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹ bèrè church ọlọ́run òjijì ń bi gáràjì yẹn gbogbo sona church ẹ gbéra ẹja lọ wọn á kọ̀nẹ́ẹ̀tì mi mọ yín lónìí èmi náà kọ̀nẹ́ẹ̀tì mẹ́yìn á wà á jọ kàǹkan mẹ́wàá kan tí Olúwa fún mi sínú àwọn omi ẹ gbé omi yín dání ayọ̀ ni fèmi àti ẹ láàárọ̀ yìí ẹ wo gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wá mú ìdá mẹ́wàá yín gbogbo ẹ̀yin àkọ́bí ọmọ òní náà ni climax tá à ń ru ẹ̀bọ 1002 àwọn kan ti ṣe tiwọn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mú ìrúbọ Olúwa jẹ́ kí testimony tèmi náà jáde olùfẹ́ o lè bọ́lọ̀ ṣòwò kọ́ ọ bá dòwò pọ̀ kọ́ ọ kábàámọ̀ àfi kó o jèrè àṣírí tó wà nbẹ nìyẹn account number church ni fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6

0: 78.7. Ẹ̀yọ́ máa rúgbó ọjọ́.
1: Yẹ́sà.
0: Sí àlàáfíà lẹwà.
1: Àlàáfíà ni sà.
0: Àlàáfíà Kristi kò ní fi sílẹ̀.
1: Àmì Jésù.
2: Ìwé àwọn ọba kejì, 2 Kings chapter 6. Ìwé àwọn ọba kejì orí kẹfà, ẹsẹ̀ àkọ́kọ́. Àwọn ọmọ wòlíì wọ́n wí fún Elisha pé, sáà wo ibi tí àwa gbé jókòó níwájú rẹ̀ yìí, ó wá jù fún wa. Jẹ́ kí àwa kí ó lọ, àwa bè ọ́ ká lọ sí Jordani. Kí olúkúlùkù wa kí ó lọ mú ìtì igi kọ̀ọ̀kan wá sì jẹ́. Kí àwa kí ó ṣe ibì kan tí àwa máa gbé. Òun sì dáhùn wípé ẹ máa lọ. Verse 3. Ẹnìkan sì wí pé kí ó wù ọ́ èmi bẹ̀ ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ. Òun sì dáhùn pé èmi ò lọ. Bẹ́ẹ̀ ni ó bá wọn lọ. Nígbà wọn dé Jordani, wọ́n ké igi. Ó sì ṣe bí ẹnìkan ti ń ké ìtì igi, àáké yọ sínú omi. Ó sì kígbe, ó sì wí pé yé Olúwa mi, àtọ̀rọ̀ rẹ̀ ni. Ènìyàn Ọlọ́run sì wí pé níbo ló bọ́ sí. Ó sì fi ibẹ̀ hàn, ó sì ké igi kan, ó sì sọ sínú rẹ̀. Irin náà sì léfò. Verse 7, ibi tá a ti dáná dúró. Nítorí náà ni ó wí pé mú, ó sì nawọ́ rẹ̀, ó sì mú. Kọ́ sílẹ̀, tell God to follow you anywhere you are going. Tell God before you tell anybody. Ẹ máa sọ fún Ọlọ́run kó tẹ̀lé yín lọ síbikíbi tẹ bá fẹ́ lọ. Tẹ bá dá lọ, ẹ sàn kanu, ẹ ní lè rí mọ́. Anytime you go alone, you will suffer alone. But when God go with you, there will be a provision for you. Anywhere God will allow you to go, he will protect you there. Ibi tọ́lọ́run bá ti jẹ́ kó o lọ, ó máa dáàbòbò ẹ níbẹ̀. When God is aware of where you are living now, protection is guaranteed. Tọ́lọ́run bá mọ̀ nípa ibi tó ń gbé sìn, ààbò wà ń bẹ̀ nìyẹn. Ààbò dájú ń bẹ̀, kò sí tó máa ṣe fọkànbalẹ̀. Inform God before you start the business, because at the middle of the business, storm may rise. But if God is at the midst of the storm, sooner or later, the storm will cease. Tí o bá ti sọ fọ́lọ́run kí ìjì tó dé, Ọlọ́run ti wà láàrin ìjì nìyẹn. Tí ìjì bá wá bẹ̀rẹ̀, ìjì á dáwọ́ dúró torí Olúwa ń bẹ láàrin ìjì. Ẹ pàtẹ́wọ́ fọ́lọ́run. Ẹ̀rí àtorúkọ jẹ́.
3: Orúkọ tèmi ni Mrs. Yusuf Kẹ́mi. Ìdí ìyẹn Ọlọ́run mi lógo ni wípé nǹkan kan máa ń dùn mí ní ojú àbáyàgbẹ́ tó jẹ́ wípé tí n bá ti ń always ibẹ̀ yẹn máa ń dùn mí. But àtìgbà tí mo ti ra òróró yẹn tí mo ti fi sí mi, òróró arúgbó ọjọ́ tí mo ti rà, mi rí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́.
2: Kí lẹ ní òsè mọ́ láti ìgbà yẹn?
3: Ìdí máa ojú ìdí. Ó máa ń dùn bí ó máa ń ta mí ni.
2: Tí ó máa ta.
3: Gidigidi. But àtìgbà tí mo ti ra òróró yẹn tí mo ti fi pa bẹ́ẹ̀.
2: Lẹ bá ju òró sójú sámbà. Àtìgbà yẹn.
3: Ní
2: ibi sámbà yín bá kùlù.
3: Bẹ́ẹ̀ni.
2: Ní ọba tamọ́.
3: Bẹ́ẹ̀ni.
2: Ẹ bá sàmí ogun àtabẹ́. Olúwa gbà wọlé.

0: sọ̀rọ̀ ayé mi ọlọ́run má wò mí níran má dákẹ́ sí mi má fọwọ́ lẹ́rán lórí ayé mi ọlọ́run.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbàrìrì dọ́kàn, ìkànnì Diamond 88.7 FM.

0: boba ruburu buruburu ni waju re ajuni lo
1: iwo to ni emi ati emi nu
0: olodun bari ti ewu ori osodo le
1: wa ni ka wo re
0: baba abiesi o to tu ola re o memba ni mo kio ni mesan mewa legba gbeje o to de oju be lo be ni olodun bari o to be oju be lo
1: iwo to le pa
0: gbo bi ti e tin gbon mi gbaro yi laaro otun ni o ye yin na e ba nkan sara si e ba ngbo subara bande fun oba dani waye oba to fa de toli alade okaka kiki okaka tin ki mo laye obo wara wa o ogbija mo seki e ba nki e ba nki
1: iwo to ni emi ati emi nu ipile se aye orun
0: e ku ojumo o ni gbogbo aye kaye te tin gbo mi laaro otun ni o se dada mo ba aye ode o dabi oko yin ko aya yin ko awon omo yin ko o nko ni se wa wa la mo gbe ohun to da si iko wa nipa laanu wa ati awa ti won yo saanu fun se dada mo ba aye o o ni weekend yin na o so lo ba ti ko wi e
1: baba o
0: lo da fun wa egbo e o su ta wa ninu re yi ba ti bere layo atalafia be na la o pari e layo ati alaafia odun ta wa wa ninu eyi ba ti bere layo atalafia la se idumare ayo ati alaafia na la o fi pari e ibole to ika yin mo dingi okan la pe o ni ago mejo ba ti roki ni gbogbo ojo isin ojo sunday bayi atawa ati yin ni lati mon sira wa ngbere pako bomi ogbon mu awon ti o se aye wa lanfani gba awon ti ran aye wa lowo awon kokokokokoko leye ton tan na wo awon agbon bi to ye ka yiriwo ninu isemi aye wa ohun na la mo yiriwo lori eto dingi oka mo wa dupe lodo olohun bo tin lo eto yi fun wa bo tin lo feyin te ngbo be na lo nlo femi ti mo nso o ori pe mi da ko olodumori oba ni o oun ni ngbenu mi soro emi a ma so lori eto yi pe bi n ba ti pari eto tan emi na tun lo ma njoko lati tun eto yi gbo ibi a ba ni pe agbon bi ti kini ohun ba ti sewo memi na la emi na ba le tun be se ni kaye gbogbo wa ba le da ni o senu moto le tin gbo eto yi e wa lori ibusun e fo moto yin lowo e fo keke na pe bu yin lowo abi okada yin le nfo lowo ni e lo si source abi e ti daride e lo fun egbe alasala to abi e ti daride oki yin mo ki yo dingi okan la peto ye laaro to ni oki e ba olon ibe eniyan bi mo tin dupe pataki lowo oba lawura bi won ni sala dupe dupe pe okun lowo alase apase kan ni ta wa yi o baba dada won fun lori ofe nla yi won mo mo lori sa ope olori adada teyin olori adariri ari e se gan fun anfani nla te fun wa yi o e mo ni si e mo po si e mo ga si la gbaro lohun iwaju iwaju bayi le mo lo la se idumare iran diran yin aromo domo yin won mo ra anu gba o la gbaro lohun this is the golden voice of your boy Olare waju oye wole duki olohun jinare ti o je fi sofo lale fe nikan kan o ka bo sori eto dingi oka o ta ro yi ni je jo ngba ta pari eto tan eyin ko yi nkan ki ese rago ase koko ta lanfani lati yiriwo ni jejo ni se pelu awon ton ro majemu olohun kiri ase tori eto tolohun ni ka se ni jejo ase lati fi tu ogun logo awon eyan sile ni si won niye elomi o mo wipe ibi ohun ti rogun e ibi ohun ti farakasa jogodi lati pase enu ni eni ti o ye ko won o soro si to n lo soro si eni ti o ye ko won o yo su tete si to n ti yo su tete si ẹni tó yẹ kóun ó tọ́jú ṣùgbọ́n tóun fìyà jẹ nígbà tí o lóye àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Baláwùrà bí o ó fún wa ní ìṣíníyè tó gbangban lórí kókó náà ní jẹjọ táwọn èèyàn sì gbọ́ kókó ọ̀hún lágbọ́wọ̀ dáadáa mo wá bẹ̀yìn ló kọ́ ọlọ́run àwọn tó ń ru májẹ̀mú olódùmọ̀rì káàkiri ibi gbogbo ni wọ́n wà mo sọ ní jẹjọ mo ní bó tiẹ̀ jẹ́ pé wọn ò pọ̀ ṣùgbọ́n wọn ń bẹ bọ́lọ̀ bá wá kádàrá wípé kó o ṣalábàápàdé irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ mo fọlọ́run bẹ̀ ọ́ tọ́jú wọn o má wùwà kò kàn mí sí wọn torí wípé sọ̀rọ̀ àwọn tí ń ru májẹ̀mú ọlọ́run kiri àwọn àkàndá ẹ̀dá bàbá kan tiẹ̀ láǹfààní láti pè sórí ètò òjíṣẹ́ ọlọ́run ni wọ́n wọ́n tó lo gbólóhùn kan wọn ni a máa perú àwọn èèyàn bẹ́ẹ̀ ní abami ènìyàn sọ̀rí lúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ igun méjì ni wọ́n ní bí wọ́n ṣe lè já sí ìbùkún fún èèyàn bẹ́ẹ̀ ni wọ́n tún ń ru ìrèpè káàkiri kí mo pè é ẹni tí ò bá mọ̀ wọ́n tọ́jú yóò fara kááṣá ìrèpè lára wọn àbí kó fara kẹ́gùn lára wọn ẹni tó bá mọ rírì wọn tó sì mọ̀ wọ́n tọ́jú yóò fara kó ìbùkún ti bẹ lára wọn bọ́rọ̀ wọn ti rínu ẹ já rìn kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ sọ́wọ́ iwájú iwájú báyìí lójúgun gbé o láàárọ̀ tòní níbo là ń lọ gan lórí ètò dingi ọkàn mo fẹ́ kẹ́ ẹ sún mọ́dí àpótí rédíò yín gbágbáágbá tàbí kẹ́ ẹ sún rédíò yín mọ́dọ̀ ọ̀yin o ọlọ́run tún ní ọ̀rọ̀ tó fi rán mi sí yín láàárọ̀ tòní padà ẹ já kẹsẹ̀ sọ́nà ẹ já máa lọ fún tààrọ̀ tòní.

0: láti ọjọ́ mẹ́jọ lọ nípa àánú ọlọ́run.
1: Nígbà tó lọ́rùn ń lo ẹlẹ́ni fún ẹ.
0: Mo ṣàkíyèsí pé lọ́dún 2026 tá a wà yìí.
1: Ó wá dìbì, ó wá dìbì tẹ́ bẹ́.
0: Àti ìmẹ́nubọ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé.
1: Àánú wọn láàrin.
0: Ọlọ́run sì ń fi kinní ìhùn sí mi lọ́kàn, ó lu aago rẹ̀ sí mi létí gbọmọgbọmọ.
1: Ẹṣọ́rẹ́ máa ṣá máa ṣe ti yẹ lọ.
0: Àmọ́ bá a bá gùn lé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé.
1: Olóore.
0: Ó ṣe ṣe kó gbà wá tó oṣù kan gbáko. Bí ọba tó bẹ́ẹ̀.
1: Mo mọ̀ pé ó ti sún.
0: Ṣùgbọ́n ibi tá à ń lọ láàárọ̀ ọ̀tọ̀ ni rè.
1: Torí ìwà wọn tó ṣoore fún lọ ọjọ́sí.
0: Ṣé rí ohun tó ṣe ilẹ̀kùn àánú mọ́ ẹlòmíì? Ẹlòmíì ò fi rí ire mọ́, ẹlòmíì ò fi ráàánú gbà mọ́ ni pé.
1: Ìgbà tó kẹ́ni.
0: Ẹlòmíì kúndùn àti mọ tẹ́ńbẹ́ lu ire.
1: Lẹ́nu aláìmoore.
0: Kí lohun tí mò ń sọ?
1: Àtò fi nílẹ̀ tọ́lọ́rù bẹ́ẹ̀ lómìnira.
0: Kì í ṣe gbogbo ire náà ni máa ń wá lékìrí lékìrí tí ọkàn jálù ọgbì.
1: Olóore yìí.
0: Tí ó wà ní títóbi. Kí ni àwọn ìyá tó ń kọ sáwọn orí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tọ́lọ́run tari sákàtà rẹ̀? Ẹni tọ́lọ́run lò fún ọ lánàá, ìbò ló ṣe túwìtì irúfẹ́ èèyàn bẹ́ẹ̀. Ẹlòmíì ò ní.
1: Ìgbà tó ká ẹ ní.
0: Kò tó pàdé olóore tó o ní lónìí.
1: Olú aláìmoore.
0: Kò tó pàdé aláàánú tí wà tí ẹjọ́ wà lónìí.
1: Lọ́lọ́run bẹ́ẹ̀ lónìí.
0: Kò tó dé ìbùsọ̀ tó o dé lónìí. Àwọn kan bẹ tọ́lọ́run ti ṣáájú lò fún ọ.
1: Sáwọn olóore.
0: Ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ owó kọ́.
1: Àwọn
0: yìí. Ó lè jẹ́ ọ̀rọ̀ ìmọ̀ràn. Ó lè jẹ́ àìdíà.
1: Láàrin wa.
0: Ìbéèrè mi fún ọ ni pé àwọn èèyàn tọ́lọ́run lò fún ọ lánàá. Kí ni ìyàtọ̀ kọ sí wọn lónìí o? Nílé òní tó mọ̀ yìí.
1: Nígbà tó lọ́rùn ń lo ẹlẹ́ni fún ẹ. Ọ̀gẹ̀dẹ̀ wo kókó ẹ̀tàn.
0: Ẹlòmíì àní.
1: Ó wá dìbì tẹ́ bẹ́ẹ̀.
0: Nígbà ó fi wálẹ̀ láyé wa dáa.
1: Ló máa láàánú wọn láàrin wa.
0: Nígbà ò kẹ́ni tiẹ̀ lọ́lọ́run gbé mátírẹ́sì wá.
1: Ṣoore máa
0: lọ. Mo ti gbàgbé pé. Bọ́lọ́run ò bá lu ẹni yẹn fún ọ lánàá láti fún ọ ní ẹni tó orí sùn lé. Ó ṣeé ṣe kó ru ojú ọjọ́.
1: Nítorí.
0: Kó ti ba tiẹ̀ jẹ́ kó ní mátírẹ́sì ò tó dé. Àbó òrò bẹ́ẹ̀.
1: Ọlọ́run ọba ló ń ṣe sán oore.
0: Ẹlòmíì àmọ́ fojú tẹ́ńbẹ́lú bo ẹnu àtẹ́lu àwọn tọ́lọ́run lò fún lánàá. Torí pé o ti rí rọ́ọ̀gì sùn lé lónìí. Ìwọ náà ti ní tìmùtìmù. O ti rí bẹ́ẹ̀ sùn sí. O ti gbàgbé pé àwọn kan lọ́lọ́run lò fún ọ láti gbé ẹni fún ọ lánàá tó orí ń sùn lé tí ò jẹ́ kí ooru ọjọ́ ọjọ́ kò mú ọ. Kí ni àtò nǹkan sírú àwọn èèyàn bẹ́ẹ̀ o lónìí? Àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n gbé ètò yìí lọ́wọ́lọ́wọ́ tirẹ́là ti gbà àárín àwọn àtẹni tí wọ́n jọ wà lánàá kọjá. Ohun tí wọ́n wá ń sọ lónìí náà ni pé kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí. Wọ́n ń fojú tẹ́ńbẹ́lú àǹfààní oore tó ti ara ẹnìyẹn jáde sáyé wọn. Sọ mọ̀ wípé gbogbo ìbùsọ̀ kọ̀ọ̀kan ibẹ̀ làwọn olóore kọ̀ọ̀kan máa dúró sí. Má wàá gbàgbé o wípé kó o tó dé kó ríta tí kinní ọ̀hún tí ó bùyà àrìbù àyà mọ́ ọ lọ́wọ́. Má gbàgbé àwọn ibi tó o ti ṣáájú gbà kọjá. O ti ṣalábàpàdé onírúurú àwọn ènìyàn náà nínú ìrìn àjò ayé rẹ. Ìbéèrè mi fún ọ láàárọ̀ ọ̀tọ̀ ní mọ́mì. Dádì ìbéèrè mi fún ọ ni pé. Ọwọ́ wo ló fi ń mú àwọn tọ́lọ́run lò fún ọ lánàá?
1: Nítorí ìwà wọn tó ṣoore.
0: Ó tiẹ̀ jẹ́ pé oore tí wọ́n ṣe fún ọ lánàá ò tó nǹkan.
1: Ọlọ́run ọba ló ń ṣe sán oore.
0: Ṣùgbọ́n
1: ìgbà tó kẹ́ni.
0: Ojú wo ló fi ń wò wọ́n? Ọwọ́ wo ló fi mú wọn?
1: Lẹ́nu aláìmoore ẹ̀dá. Ìgbà tó fi nílẹ̀
0: tán. Ṣé ìwọ náà ríra rẹ gẹ́gẹ́ bí aláìmoore?
1: Ẹyẹ sọ̀rọ̀ yẹ sọ pé mo sáwọ́ olóore yìí.
0: Bí ò bá ṣe ẹlòmíì ò ṣe kí wá ni náà kí ni gan. Lẹ́nu rẹ̀ aláìmoore ni ọ́.
1: Ọ̀ká ẹni lọ́lọ́run tẹ́ bẹ́ẹ̀ dì fún
0: mi. Ìgbàkúùgbà tó o bá ti ń fojú tẹ́ńbẹ́lú ire bó ti wù kó kéré mọ aláìmoore ni ọ́.
1: Bẹ́ẹ̀ ló mi rán dìde ògá. Ẹyẹ sọ̀rọ̀ yẹ.
0: Ó ti gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó yẹ pàwọn náà ń ké pe ọba aláwùràbíjá ńlá lè bá kí lásìkò tí wọ́n rí ire yẹn gbà tó fojú tẹ́ńbẹ́lú pé ó kéré.
1: bere mi re
0: elomi ko sori oke ti o mo sibe sibe olohun o ti e wo kona ibi to wa o wa ran enikan si o o le ma joro owo o si le joro owo o le je imoran koda elomi nbe to je pe o kan le soro re feni to ran lowo nile oni to ma nko iyawo lo ko sirufe eyan be awon tolorun ti lo fun o saaju ko to de ibuso to de yi ko to de agbon bi to rin de ninu irisemi aye re alfa kini ato ko si won
1: mo mo ti sun e
0: se lu bi awon eyan be gan se o ka won si mo se won ti e joju loju re mo
1: olorun
0: abi tori pe olorun ti gbe o soke o ti lana fun o ti je un to o fe je ninu aye awon to wa lo fun o won ja mo nkan kan loju re mo.

0: ìgbà tó nípa sójú òpó lẹ̀ o.
1: Tọ́lọ́rù bẹ́ẹ̀ ló fi rọrùn
0: máa ṣe o. Máa ronú lọ́wọ́lọ́wọ́ bó o ti ń gbé ètò yìí. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ìmọ̀ràn kékeré ló fún ọ. Nípa okoòwò pé ó dẹ̀ lè bẹ̀rẹ̀ báyìí, ó lè bẹ̀rẹ̀ báyìí, ó lè bẹ̀rẹ̀ báyìí, tó o bá tún ṣe báyìí, kíní yóò tún wọ́ọ̀kì báyìí. Èyí lónìí tílẹ̀ máa ń kọ́ jẹ́ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ ìyàwó ló kọ́ sí.
1: Ìjà tó ká ẹ ní lọ́lọ́run tẹ́ fẹ́ dì fún mi.
0: Ìgbó fẹ́ sanwó iléèwé láwọn àkókò kan.
1: Lọ́lọ́run bẹ́ẹ̀
0: àǹtí
1: bọ̀dá. Ẹyẹ sọ̀rọ̀ yẹn.
0: Nígbà náà lọ́hùn 2500 àbí 5000 àbí 10000 ló kù tó wo iléèwé rẹ̀ ó fi pé bó o bá sì rí nígbà náà. Bí àkókò tó yẹ kó sanwó iléèwé bá fi lè ré kọjá tí ẹ bá ọrẹ ni. Ẹni tọ́lọ́ ń lò fún ọ lánàá tó kówó yẹn lé ọ lọ́wọ́ tó fi rí owó iléèwé rẹ̀ san tó fi dáhùn tó ọ̀dà lónìí tí wọ́n náà fi nírú sàtífíkẹ́ẹ̀tì àti kìrìdẹ́ńṣíà ti ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìyàwó ló ń kọ sírú èèyàn bẹ́ẹ̀
1: lónìí.
0: Ìbírú èèyàn yẹn gan ló fẹ́ rí mí ẹ̀ látàmọ́. Wọ́n ti lọ ra àwọn ajá láńlá, àwọn ajá hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ ló kó sẹ́nu ọ̀nà ilé rẹ̀. Ó ní bó bá ti wá kan sọ fún pé ò sí nlé, ìgbà gbogbo ni wọn ò bá ọ nlé. Ṣé dẹ̀ dà bẹ́ẹ̀?
1: Àwọn tó ṣòre fún lọ́jọ́ sí Ọlọ́run ọba ló ń sẹ́ san oore.
0: Bó tiẹ̀ jẹ́ pé ẹlòmíì náà ń bẹ, bó bá ṣòre fún òyàn yóò wá wà lé Ọlọ́run. Nígbà o bá ti ràn án lọ́wọ́ ràn án lọ́wọ́, a wá sọ dojú ọwọ́. Kò ní jó orí mú mi, ìkànnì wọ náà.
1: Ẹyẹ sọ̀rọ̀ yẹn.
0: Torí àwọn kan ń gbé ètò yìí lọ́wọ́lọ́wọ́, ẹja báláǹsì ẹ̀. Àmọ́yé ìgbà tí wọ́n ti ṣèrànlọ́wọ́ fáwọn tó ràn wọ́n lọ́wọ́ lánàá. Ṣùgbọ́n nílé òní tó mọ́ bá ẹlòmíì ti sọ dojú ọwọ́, ọmọ gbọ́ ká tó wí ká tó fọ̀ ẹ èmi mọ́ ràn án lọ́wọ́ o. Ẹ wá bèrè lọ́wọ́ ẹ̀. Ẹgbẹ̀lẹ́gbẹ́ ìrànlọ́wọ́ ló ti tọ̀dọ̀ ẹni tó ràn lọ́wọ́ lánàá bọ́ sọ́dọ̀ tiẹ̀ náà. Síbẹ̀ kò tẹ́ ẹ lọ́rùn, ìkànnì ọ́. Ṣùgbọ́n fún ẹ̀yìn tó jẹ́ pé àwọn tọ́lọ̀ ń lò fún yín lánàá, ẹ bìkítà ń pa
1: wọn.
0: Ẹlòmíì etí ẹ fẹ́ acknowledge pé Ọlọ́run lo ẹnìkan fóun. A ní báwo ni màá ṣe máa sọ pé òun lọ fún mi nímọ̀ràn yìí? Báwo ni màá ṣe sọ pé òun ló sọ pé kí n ṣe báyìí tó fi jọra wọn? Lọ́kàn rẹ̀ lódò okùn rẹ̀ wọ náà mọ̀.
1: Àwọn ìwà wọ̀nyẹn.
0: Kí ló burú ń bẹ̀?
1: Láàánú wọn láàrin
0: wa. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún lamọ̀ yín.
1: Aláàánú o.
0: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún tàmẹ̀dò. Kí ló ń tó burú ń bẹ̀?
1: Olóore ṣá máa ṣe tiẹ̀ lọ.
0: Ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin olóore.
1: Mo ti sún ẹ.
0: Gbogbo ẹ̀yin sore sore mọ bẹ̀yìn lóòkọ lọ́hùn. Ẹ má wo ti ìyá táwọn kan tẹ́ ẹ ṣe lóore lánàá tí wọ́n kọ sí yín lónìí. Ẹ má torí ẹ̀ dáwọ́ oore ṣíṣe dúró. Àwọn mọ̀ọ́mọ̀ fẹ́ tilẹ̀kùn oore yẹn máwọn ẹlòmíì tẹ́ bá pàdé lónìí.

0: èmi a máa sọ wípé ohun tó mú kí ẹlòmíì ò mọ rire ohun tó mú kí àwọn míì tó jẹ pé wọn nílò ìrànlọwọ yẹn gan lónìí ohun tó mú kí olóore kọ ìpàkọ sí wọn lọkọ jálẹ àti ràn wọn lọwọ ní ìṣe àti ìwùwàsí àwọn kan tó ràn lọwọ lánàá bẹẹ bá délé ẹlòmíì ẹjọ ẹ dákun ẹyìn ṣé mo rómi ń bẹ wọn ẹjọ ẹ fún mi lómi mú a ní kò sí ẹ sì mọ wo ẹ mọ wo táǹkì omi báyìí tómi ó kúnú ẹ dẹmúdẹmú a ní kò sómi ẹ wà ní ó láhun ìkání ẹyìn ò ṣe béèrè lọwọ ẹ àwọn tó ti fún lómi lánàá kí ni àti wọn kọ sí bó ni wọn ṣe hùwà sí ẹlòmíì ti jẹ kó lúra lọwọ àtolóore kó kábàámà kó ṣe lóore o mú kẹ́lò mí ò dáwọ́ oore ṣíṣe dúró ọmọ gbọ́ ẹni ebi ó bá fẹ́ lù pa kébi ó lù pa mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́mì mọ́ ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ń bẹ tó jẹ pé ìgbà tó rí pẹ́ lòmíì wọ àkísà ó sì wọnú ilé ó sì kó gbogbo aṣọ rẹ̀ fún ẹni a ká aṣọ fún ó sì mú nínú aṣọ tí wọ́n kó fún ó sì lọ́ fi ṣiṣẹ́ òdì lórí ẹni tó kó aṣọ fún ṣerúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bó bá rẹ́lòmíì tó ń rìn ní hòhò lónìí ṣe rò pé yóò tún fún láṣọ ohun tó mú kí ìrànlọ́wọ́ kó máa dẹ́kun láwùjọ wa nù ìyá táwọn tí wọ́n ṣe lóore lánàá tí wọ́n kọ̀ sí wọn ẹlòmíì ń bẹ o fẹ́ rìnrìn àjò lọ sókè òkun wọ́n sì ràn ọ́ lọ́wọ́ ẹni ò ní ọ̀dà mọ̀wọ́rì gbogbo owó gbogbo expenses wọn ò bọ́ san ó sì san gbogbo ẹ̀ ọ sì débi tó ń lọ ọlọ́run ṣàánú rẹ̀ nǹkan ṣẹnu re ó sì kọ̀ láti dá owó padà fọlọ́wọ́ mọ́ bá wúrú ìwà bẹ́ẹ̀ sí ọ sí ìwà àgbà mọ́ bá ṣe bẹ́ẹ̀ sí ìwọ náà sí yóò tẹ ọlọ́run kí ló dé
1: àwọn ìwà wọ̀nyẹn ló máa láàánú wọn láàárín
0: wa. Tá à ń fi àwọn ìwà tí ọ̀dà wọ̀nyí tá a fi ń pòlútì sòsáyẹ́tì wa. Ẹ ń jẹ́ káwọn olùrànlọ́wọ́ àwọn olóore ẹ̀ ń jẹ́ kíre ó sú wọn ṣe.
1: Nígbà tó lọ́rùn ń lo ẹlẹ́ni fún ẹ.
0: Wọ́n bá wá pàdé ẹlòmíì tí ọmọ rírì oore tán bá ṣe fún. Wọ́n wàá máa fojú ẹni tí wọ́n ràn lọ́wọ́ lánàá. Wọ́n máa fi wo ẹni tí wọ́n bá pàdé lónìí.
1: Ló bá láàánú wọn láàárín.
0: Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ gbogbo wa ò rí bákan náà.
1: Aláàánú.
0: Ibi a ti jáde. Èrò ọkàn wa, ìṣesí wa, ìwòye wa, ìròrí wa, làákàyè wa, ó ṣọ̀tọ̀ ọ̀tọ̀.
1: Ṣá máa ṣe tiẹ̀.
0: Ṣùgbọ́n o ti fi wa tiẹ̀ lánàá.
1: Mo mọ̀ kó
0: ti. Tó wù sólóore, o ti fi ṣẹlẹ̀kùn mọ́ ogun lọ́gọ́ àwọn èèyàn tó yẹ kó jàǹfààní lọ́dọ̀ ẹnìyẹn lónìí. Ìkànnì ọ.
1: Lọlọ́run
0: tẹ́ rọ́ lẹ́nu
1: aláìsàn. 0913-655-6952. Lọlọ́run bẹ́ẹ̀ ló
0: fi rọ́. Bó ti wù kí ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún ọ bó ti wù kó kéré tó. Appreciate ẹ̀. Yé tẹ́ḿbẹ́lú ẹ̀. Kódà kó jẹ́ pé omi lásán báyìí ni wọ́n bù fún ọmọ. Appreciate ẹ̀. Ẹni tó wo sùnsùnsùnsùn tó rí pé bàtà ti ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ò dáa. Lóòótọ́ kò lówó àti ra bàtà tuntun fún ọ, ó sì wọnú ilé wò. Ó ní ẹgbà bàtà yìí bóyá ó ṣeéṣe bóyá yóò wúlò fún yín. Ó sì wọ kọ̀rọ̀ yàrá rẹ̀ lọ. Òwá mú bàtà ọ̀hún ẹ̀. Ó ní orí olórí burúkú.
1: Ẹyẹ sọ̀rọ̀ yẹn.
0: Kòrówó ra bàtà gidi fún ọ, àjàrà búùkà. Àwọn sánbẹ bàtà ló lọ kó jáde. Ṣé bó ohun tó ní ló kó fún ọ? O ṣe appreciate ẹ.
1: Ìbéèrè mi rè.
0: Bó o bá tiẹ̀ ní wọ́, appreciate ẹ náà. Sọ pé o ṣeun. Bí o bá kó fún ọ ńkọ́. Bí o bá ronú dọ́dọ̀ rẹ̀ ńkọ́ kí ló fẹ́ ṣe sí.
1: Ọ̀gẹ̀dẹ̀ wo kòkó ẹ̀ tán.
0: Nínú ìdílé ni.

àmọ́ iye ohun tójú ti rí níwọ̀n bá ọjọ́ orí yìí bá a ti kéré mọ̀ yìí ṣùgbọ́n. Bẹ́ẹ̀yàn bá ní òye ọlọ́run dáadáa wàá mọ̀ wípé o gbọ́dọ̀ torí ìwùwà sí àwọn èèyàn kò dáwọ́ àti mọ̀ ṣòrè dúró. Ìwọ náà gbìn ni irúgbìn ni àwọn ọmọ rẹ náà kórè rẹ lọ́jọ́ kan. Ó ṣeéṣe káwọn ọmọ tiẹ̀ náà tiẹ̀ dá àwọn ìlú ibòmíì tí ò léèyàn sí. Irúgbìn tó bá gbìn lẹ̀ sára àwọn èèyàn lónìí yóò mọ̀ fọhùn fáwọn ọmọ rẹ lọ́la. Ẹ rí wípé ètò tààrọ̀ tòní mo farabalẹ̀ mu ní sísẹ̀ntẹ̀lé ni kẹ́ ẹ bá lè gbọ́ lágbọ́yé.

0: ẹjẹ́ ń wo ẹni tí ń bẹ lójú òpó yìí.
1: Ẹrẹ́ mi rè é, ṣé ibi ilẹ̀ lẹ́ yìí ṣe.
2: Hello.
3: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ káàárọ̀ mọ́.
3: Yẹ sàbí Sunday òní, títí láyọ̀ láti Táíwò ló ń sọ̀rọ̀.
2: Ẹ ṣeun mọ̀.
3: Apò omi ọgbọ́n tẹ̀ ń bù fún wa mú.
2: Ọlọ́run ni mọ̀.
3: Yọ gbogbo re tí a bá ń ṣe ká mọ ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ni a ṣe fún kì í ṣe ènìyàn. A grateful heart. Ọkàn tó mọre àti àwọn ṣoreṣore náà kọ́ má mọ̀ lóṣù tí ore tán bá ṣe. Tó tọ́ máa ń ṣe kọ́ mọ jọ̀wọ́ rẹ̀. Ọlọ́run ni ọba tí ń sọ ni lẹ́sàn.
2: Bẹ́ẹ̀ni.
3: Òun ló máa sọ wọ́n lẹ́sàn rere. So ẹ jẹ́ akásì mọ̀mọ́ fi ẹnu ṣáta whatever ore tí èèyàn bá rí gbà lọ́dọ̀ ọmọ nìkejì
2: o.
3: Nítorí nípasẹ̀ Ọlọ́run ló fi rí ore yẹn gbà. So a grateful heart. It's a joy to the person.
2: Ẹ ṣeun. Adúgbò ẹ̀wò, ẹ ṣe gan. Ṣé ẹ̀rí bá ṣe sọ? Má fojú tẹ́ḿbẹ́lú ire tó o bá rí gbà lọ́dọ̀ ẹnikẹ́ni. Ìrànlọ́wọ́ tó o bá rí gbà. Àánú tó o bá rí gbà lọ́dọ̀ ẹnikẹ́ni. Má fojú tẹ́ḿbẹ́lú ẹ̀. Kí ṣoreṣore náà kó mọ̀ fìra rẹ̀ sí ipò Ọlọ́run nínú ayé àwọn èèyàn o. Ṣoore kó o gbójú kò ń bẹ̀. Tó o bá lè rí ire Ọlọ́run gbà lásìkò. Hello.
4: Hello sir.
2: Ẹ káàárọ̀ sá, ẹ bá ń gbóhùn sókè dáadáa.
4: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ ṣeun sá.
4: Ẹ kú sí olówó olúwo ṣàgbára lò.
2: Àmì Olódùmarè.
4: Evangelist Kọ́lá Wọlélá tó di
2: ìtàn. Ẹ ṣeun evangelist.
4: Ọlọ́run ni jẹ́ kẹ́ ẹ sọ tán lágbára.
2: Àmì àmì Olódùmarè.
4: Ẹ máa tẹ̀síwájú ni.
2: Àmì àmì Ọlọ́run.
4: Àmì Ọlọ́run. Ẹ máa ga nínú ẹ̀mí.
2: Àmì Ọlọ́run sá.
4: Bẹ́ẹ̀ ti sún yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí. A gbọ́dọ̀ máa fojú dàńgírèdì olóore wa. Olóore ẹni tó ń sóore fún tí ò san tí ò da tí ò lu appreciate. Tó bá lọ sọ fún bẹ́ẹ̀ olóore mi torí pé mo ti sànú ẹ̀ kò sí kò appreciate mi kò sóore fẹ́ lò mí mọ̀. Ọ̀dà Ọlọ́run gan ọ̀fẹ́. Because Ọlọ́run gan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní mo dá ènìyàn tán mo kábàámọ̀. Pé mo dá ènìyàn. Tóró ti mọ̀ wípé bá a bá sóore fún yẹn ganan bẹni yóò bá ṣẹjọ́ ìdúkú ìlànà wí. Bọ̀tọ̀ Ọlọ́run ọ̀fẹ́. Orí náà a gbọ́dọ̀ ṣe kele bá a bá sóore fún yẹn. A gbọ́dọ̀ gbà pé Ọlọ́run la Ọlọ́run à ń ṣe fún ọjọ́ ọ̀la wa bí ọ̀rọ̀ ṣe ń sọ. Ọmọ wa ni ó gba ère rẹ̀. Àwọn tí bàbá tí wá ti ṣe ṣáájú kí wọ́n tó kú ère rẹ̀ làwọn ọmọ ń gbà. Táwa náà fi ń bá àánú pàdé. Gbogbo àánú tá a bá ti ṣe ká gbà pé a ṣe fún ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni.
2: Ẹ ṣeun. Ẹ ṣe mo dúpẹ́ sá.

0: Hello.
1: Bàbá yẹ káàárọ̀.
0: Ẹ mọ̀ káàárọ̀ sábà báyìí.
1: Ọlọ́run tún ní káwọn ọ̀dàlọ́mí àmàlẹ́ ó ṣàṣeyọrí. Èyí náà ṣàṣeyọrí.
0: Àmì àmì Ọlọ́run sà.
1: Bó ṣe jẹ́ sẹ́ ẹlẹgẹ́ tó Ọlọ́run mi jẹ́ ṣubú.
0: Àmì àmì Olódùmarè.
1: Ojoojúmọ́ gbogbo ìgbà wà sí iye tí mo kò ní tán.
0: Ọlọ́run ni bàbá o, èmi kọ́ o, Ọlọ́run ni sà.
1: Ẹ tí ó sọ̀rọ̀ ọ̀wọ́n ẹni àti fún lọ́wọ́. Ọlọ́mọjà sórí
0: sí. Àmì iná yà á là.
1: Ẹ̀wò tó ní bàtà tẹ́ ẹ tó sọ nìyí. Ẹ kò fi bàtà bó láti rí. Ẹ̀wò tó tó gbé bà. Ta ló wà o?
0: Àmì Ọlọ́run bàbá, ó kọ yín sà. Àmì àmì bàbá, ó kọ yín sà. Àmì àmì bàbá o.
1: Ní bàbá rí ló ń fún yín o láti bàbá sọ̀jà ní sọ́jú bàyà.
0: Ẹ ṣeun bàbá, Ọlọ́run bá dúpẹ́ fún yín o.
2: Ẹ ṣe gan, mo dúpẹ́ sà o. Ẹ ṣe o, àgbà yín ò dalẹ́.
3: Ìgbà tó ká ẹ ní lọ́lọ́run tẹ́ fẹ́ dì fún mi. Ẹnu aláìwọ̀ rẹ̀ dá. Ìgbà tó fi mí lẹ̀.
2: Aṣọ lẹ́lòmíì kó fún ẹlòmíì tí wọ́n rìn ní òwò tó rogun yìí o.
3: Ẹyẹ sọ̀rọ̀.
2: Ṣé ká wá sọ pé.
3: Sáwọn olóore yín ìgbà
2: tó. Kí ló dé tó ṣe ṣe oore tó ṣe ni.
3: Àwọn ìwà wọn.
2: Ẹgbọ́n tí bàbá tí wọ́n pè tán ní ìsìn.
3: Wọ́n láàárín.
2: Wọ́n ní ṣoore-ṣoore pọ̀ ẹni tá a ṣoore fún ló sọ wọ́n. Nígbà tó jẹ́ pé púpọ̀ nínú àwọn tí wọ́n ò ṣoore fún gan inú wọn ọ̀dà. Ibo la fẹ́ bá yàrá ọ̀rọ̀ ilé ìjábá yìí. Hello.
0: Ẹ ṣeun mọ̀.
4: Kákú kí ni gbogbo ènìyàn.
0: Ẹ ṣeun.
4: Ara àánú ńlá gbà o.
0: Àmì Ọlọ́run.
4: Tíṣọ́lá iwájú ọlá yín yóò mọ̀ iwájú.
0: Àmì Olódùmarè. Àmì Olódùmarè.
4: Àṣọ bàbá wa náà tọ́lọ́run fún níràn yìí. Olúwo darapọ̀ mọ́ wọn yóò ta wọ́n lọ́rẹ̀ ààbò.
0: Àmì.
4: Iṣẹ́ pọ̀ tí wọ́n ṣe àti ìdílé wọn ò bá bá dá wọn sí o.
0: Àmì Ọlọ́run.
4: Ẹ wo iṣẹ́ gbé wà yìí lẹ́kún bẹ̀rù ní ṣe.
0: Àmì Ọlọ́run.
4: Ọlọ́run mọ pẹ̀lú yín.
0: Àmì mọ̀.
4: Ẹ ṣe o mọ̀. Ẹyin tó ń ṣe lóore ẹ jẹ́ ká fi wọ́n ṣe igbákejì Ọlọ́run wa. Ká mọ̀ bọ́ wọn pé wọ́n ṣe. Ká sì mọ fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé kí nǹkan kan kankan mọ́ bàjẹ́. Ẹlòmíì lọ́mọ tó wádìí tán bá bolo pé bolo ti rówó yẹn. Ẹ mọ̀ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ ṣàdúrà fún wọn ni pé káwa náà tó mọ̀ fáwọn èèyàn. Then A and B ni tọ́pìkì tẹ́ ṣe
0: yìí.
4: Àwọn tó sì ṣe wá lóore náà. Ká mọ̀ dúró ló pèsè bẹ́ẹ̀ mi ni.
0: Ká mọ̀ dúró sí ipò Ọlọ́run. Ká mọ̀ dúró sí ipò Ọlọ́run.
4: Ó sì mọ̀ mọ̀ sọ fáwọn èèyàn pé tí mo ṣe fálángbájá nì
0: í.
4: Ìwọ pé ká sọ fún tọ́ tún má sọ lọ ibi tọ́ mú lọ. Lọ jáwọ́ ń bẹ̀. Kí gbogbo wa lè gòkè ká lè ráàánú gbà. Ọ̀rọ̀ tẹ́ mú wà yóò ṣe kókó. Ká lọ ronú sí dáadáa. Gbogbo sóró-sóró ẹ̀ nílọlẹ̀ o.
0: Àmì.
4: Ẹ mọ̀ ròkè ni àbó ni gbogbo wa ká.
0: Àmì Ọlọ́run.
2: Ẹ ṣe gan. Ẹ ṣe òyà wòlé Ayọ̀dẹ́lẹ́.
3: Ìgbà tó ká ẹ ní.
2: Ṣe rí pé bí ọ̀rọ̀ yìí ṣe bá igun kìíní wí ló bá igun kejì wí.
3: Ìgbà tó fi mí lẹ̀. Lọ́lọ́run bẹ́ẹ̀ lómìíràn dìde.
0: Tani tún ń bẹ lójú òpó yìí o, ẹ káàárọ̀ o. Hello, ẹ ti wà ń bẹ̀.
2: Wọ́n láwọn ò lò. Wọ́n láwọn ò lò. 09136556952.
0: Hello, ẹ káàárọ̀ o.
5: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ mọ̀ káàárọ̀ sà o.
5: Àkójọ mẹ́ta.
0: Ẹ ṣeun, ó kọ yín.
5: Túndé láti ìlà odò ta.
0: Túndé láti ìlà odò.
5: Tọ́ ẹ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí wa ibi tó pé sí pọ̀ gan o. Ibi tó pé sí ó pọ̀ gan.
0: Ẹ ṣáàwó.
5: Ẹlòmíwà yóò ní nǹkan bíi ẹ̀sáǹpù sí yóò ní nǹkan bíi mẹ́ta nínú ilé. Níṣẹ́ sọ yẹ kó kó jáde kó gùn yẹn táìmù yẹn. Táìmù ìgbà tó bá ti ń bàjẹ́ ló tẹ̀sẹ̀ wàá mú jáde sí àná fún yẹn. Bẹ́ẹ̀ni tó fún yẹn ṣé yóò kì. Ẹ dàpọ̀ èyí náà béèrè ìbéèrè yẹn.
0: Ìbéèrè tèmi wá fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ǹjẹ́ mo tó sún ẹni yẹn dí agbọ̀n ibi tó fi dijú pé ò ní fúnyàn ní kinní. Ibi tí mò ń lọ lórí ètò náà mò ń bọ̀ Alàgbàtúndé ibi tí mò ń lọ lórí ètò náà ó ṣeéṣe kó ti ṣe fáwọn kan lánàá kí wọ́n fi bí ṣù. Ẹni tó wá ṣẹ̀ṣẹ̀ bá pàdé lónìí tíyẹn ó tiẹ̀ mórè òun yóò wá díjú sí i torí pé yóò gbà pé gbogbo èèyàn náà bákan náà ni wọ́n rí. Ẹ̀rú bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ni ẹ ṣe gan. Ohun tó fà á nù. Olóore mi gbà pé dípò tóun ó tún fi ran ẹlòmíì lọ́wọ́. A ní nǹkan tí ń bẹ ńlẹ̀ yẹn ẹjọ́ jẹrà abẹ́ ẹjọ́ bàjẹ́ ráúráú. A ló tẹ̀ ń lọ́rùn.
3: Bẹ́ẹ̀ lómi rán dìde.
0: Ẹ
2: mọ pe ohun to jo awon olore nri kere mi mo ko latara awon iwa abu to ntara awon eyan jade sodo won be kedere awon iwa ta awon eyan won yen wu lana won fi ntilekun ore ma won mi ti o mo riri ore loni ni
3: ibo lo ni be di wa
2: hello
6: hello sir
2: e ka ro mo
6: e ka ro mo mo lola de ni lateye nko
2: e se o mo
6: jesu te yin tuaju
2: ami olohun mo
6: se ri oro te so e mo ru arojin ni
2: hmm
6: ah awon ore wa ni ta se fun ni o
2: hmm
6: se ara lo mi nza to ba so ore tan ni dani olo en tan so ore fun ba ni a o le se mo ba jija go mo jo melo
2: hmm
6: yo ni o te ri mi fin ti ba se condition lo je ngba so ya ko akun mo fa ti ara mi se example
2: e sa wo
6: nigba ti isoro de ti ba ni mo tupa lojo ti lo
2: hmm be ni e ba n ge pe
6: awon obin beta won ti jide won je mo mo wa so pe ati lo de te se yi te yi wan ya se ri toro ko bo ojo waju te yi ma o le ri gba be ro mo wa nu moto e san wo e suwa e wo e ti so opolopo oro e ja tet waju ni ore
2: be ni
6: bi buburu la ba mo se e ja mo se bi re re ba ni ka mo se olore le ri toro ṣùgbọ́n yóò borí
2: kábíyèsí olódùmarè àmì ẹ ṣe ṣùgbọ́n ẹ jẹ́ mi ò sọ pé bó bá jẹ́ búburú ló bá mọ̀ sí jáwọ́ ńbẹ̀ torí kò ní pí ọ kò ní pèrè ara ẹ o ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ̀ pé you are not living for yourself alone you are living for a generation to come
3: ẹyẹ sọ̀rọ̀ yẹ
2: ìwà abú táwọn kan wù lánàá ìran wọn lónìí ń jìyà rẹ̀
3: àti
2: ká sọ sí o ẹ̀lọ́ ta ni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ káàárọ̀ o àmì olóhùn ẹ ṣeun bàbá àmì àmì olóhùn sà àmì iná yà hàlá o
7: wa ni
2: te ami baba e ba n gbadura falasi apase kan ni baba
7: alasi e tin be n be to ye ile ise won ye daada te mo yi be ni se n ka n bi to ye ile ise tin damba be ni ran mo maka be mo fi tin se mo ni pare lai lai
2: ami ami olohun
7: mo do ma do ma je yan
2: ami olohun ami olohun
7: to ba pe n dun bayi olohun ju so di daada
2: ami na ya allah
7: do wo ala je ke mi wa ta ju gidi ni mo ti le bi
2: tọrọ fun yo si se
7: amina ri le baba un se kun ni deri wu ma lowo
2: lati amina amina olohun baba
7: ri ri wo si ni ba gbe
2: amina amina
7: mo bo ka re yo ma da yin
2: amina amina
7: lai lai padu ya
2: amina olohun
7: o da gba yin wa
2: amina ya hala
7: ni ka bu lai lai
2: amina olohun
7: oro yo ma da jo ni atoro mo jo ma re
2: amina amina
7: o da la ira ya la be mi le ti wa wo ogun alaafia ri ogun ju le
2: amina olohun ami olo amina ya amina amina e ba nka e mo ba nka lo be e se gan baba mo dupe ola kun fire kan e se gan sa
3: kai ni lọlọrun te be di fun
7: enu alai mo re da
2: igba ani tun be nbe ojo ti lo were de were hello
8: hello baba mi
2: baba eh mama mi e ka ro olohun ni ki mama
8: loruko jesu akoto ogun ni oni si
2: lo ami ami olodumori mo
8: loruko jesu owo yin bayi le fi gbe
2: ami olodumori
8: eni ti olorun wa gbe ise iranse yi ran loruko jesu ko ni pare lai
2: ami ami olorun
8: nigba israeli o ti tan baba yi o le tan lai lai
2: ami olorun
8: eyin na eyin pare lai
2: lai ase idumare ase idumare
8: baba ka ti e to ti ara baba yi gan mu ore ki lawon eyan fi tan ki lawon eyan tan loruko jesu olorun ore ta se ti o didi mo wa lowo olorun ni dia
2: ami ami olodumare
8: iyawo egbon mi kan sori fun o ye pe won ni kan gbawe ati yi lo gbawe marathon 7 days nigba to ya oda mi ni ko fun iko rewa o le jade sugbon meni amo ipo ti boda mi wa
2: kabisi olo kabisi
8: o so won ni kan lore o
2: beni
8: elomi le fi emi re lele lati sori fun
2: imoran gan ko imoran benbe
8: baba mi loruko jesu e o ni sori
2: ami ami olohun
8: loruko Jesu gbogbo bi te ba de anu ati yonu Olorun ni tan lowo
9: ami ami Olodumare
8: e je ka rore o
9: hmm
8: loruko Jesu awori sila
9: ami ami e se gan ya mi dada mo dupe eyi e ba ki ya suku suku ya sukuranu igba to fi mi le Olorun be oga eyin soro ye tani dun be loju opo yi o elo e ma kaaro
10: e ku eto ojo to ba ti fe ti moto ati dangote to ko raisi eni tin se pe mo na be ni wo da de le o a ba yin pin o gbogbo ọkàn tó láǹfààní láti tẹ́tí gbó ètò tààrọ̀ tó ní ẹ ṣe gan o bákan náà wọn oníṣẹ́ láì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ àpàṣẹ ìkànnì tá a wà yìí bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lóore sà kí n dórí gbogbo lọ́gàlọ́gà níkànnì tá a wà yìí o ọlọ́rẹ́wájú òye wọlé ló kọ tèmi kí ọlọ́run yín náà rè é tí ò jẹ́ fi ṣòfò lálẹ́ fẹ́nìkan ọ̀kan wò á mọ bí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsí abẹ́nà wò ẹni bá ní alọ kámọ́bọ̀ là ní dé báwò nígbà tí èso ògùn awo ò ní kú ẹ̀yìn náà ò ní kú gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rà yóò dà fún wa ẹ máa gbé nínú àánú ọlọ́run mo love you kacha ó dọjọ́ mẹ́jọ mo bẹ̀ ọ́ o má fi ibu ṣú olóore rẹ o ìwo olóore náà irú àníyàn wo ló fi ń ṣoore má sì lóso ti ore tó o bá ṣe má fira rẹ sí ipò ọlọ́run nínú ayé ẹnikẹ́ni.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń hábùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ̀wá lógún.
3: bí a bí bí fún mi bẹ́ẹ̀ bí a bí. bí a ṣe bí bí wa.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.

0: ìfowóká gbàdọ̀ ọlọ́run tí ń tayé nísìnyí ṣẹ̀gànjogbó súnmọ́ bí o. Hayabayaba.
1: Wákàtí àtúnṣe.
0: Ètò tọ́lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ Pension Prophetic Global Ministry láti sọ ayé gbogbo nípòdípò tí ìfojoojúmọ́ ńlá kàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń tì múnisí agbára òkùnkùn dòmìnira pátápátá láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ rán sí ìran yìí olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi ti ìjọ Pension Prophetic Global Ministry tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin 9:30 to 10 a.m. every Sunday aago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sunday ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ọwọ́ ọlọ́run yóò kàn ọ́ ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórúkọ Jésù láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pẹ̀ sórí nọ́mbà yìí 09022299187 don't miss it God has a word for you

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí fún mi bẹ́ẹ̀ tó àbí bí aacp wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kílógún ìgbádùn lógún ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ẹsẹ̀ ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ẹsẹ̀

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ẹgbẹ́ ìrúra kẹgbà. To ye pharmaceutical industries limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Bára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kàn sí dókítà rẹ.
1: Diamond 88.7 FM.
2: Ògbóǹtarìgì ni wá.
3: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbàrà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kọ̀ ètò ni Olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹ jájọ máa gbọ́.
4: Ìkànnì ìtọ́jálejako tó tàn kárí ayé.
5: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
6: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
4: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
7: Bí àbí fún mi mẹ́kì rẹ̀ bí ISAPPY.
4: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
8: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
4: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ tún yọ.
9: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
4: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ẹ̀jẹ̀ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.

0: bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbọ́rọ̀ tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7pm to 8pm every sunday atọ́kùn ètò ní olùṣọ́ àgùntàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́ àgùntàn ak ogunyemi láti cac òkè mọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́lá tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi john bat foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ jésù ni ọ̀rọ̀ iye náà ẹ jájọ máa gbọ́
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 fm ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm Ìkànnì tó ń tàn, yẹrin, yẹrin.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòòrò wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlàbà yín.
1: Bàbá ti ń bẹ lọ́rùn nípasẹ̀ Jésù Kristì, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní ńlá tí a ní láti gbọ́ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. Olúwa, ẹ gba ọpẹ́ wa. Akọ̀wé rẹ̀ wípé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn gbogbo. Mo gbà á ládùúrà pé bí ẹ ti ń rán ọ̀rọ̀ yín sí wa lónìí, ẹ jẹ́ kí ó mú wa lára dá, ẹ jẹ́ kí ó gbà wá kúrò nínú ìparun, ẹ jẹ́ kí ó ṣí ẹnu ayé wa. Ògo ni forúkọ yín ní orúkọ Jésù Kristì, Olúwa wa, àmì. Lónìí, à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run lábẹ́ àkórí Jésù oníṣẹ́ ìyanu fún bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ dé láti bẹ̀rẹ̀. Àti wo ìgbé ayé Jésù àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó jẹ́ ìyanu. Ìbí rẹ̀ ìyanu ni, ìgbé ayé rẹ̀ ìyanu ni, ikú rẹ̀ ìyanu ni, ìsìnkú rẹ̀ ìyanu ni, àjíǹde rẹ̀ ìyanu ni, ìgògiri ọrùn rẹ̀ ìyanu ni. Jésù oníṣẹ́ ìyanu, àìmọye ìyanu Jésù ṣe, tí a tẹ̀ sọ fún wa wípé bí a bá ní kí a kọ́ sínú ìwé, ìwé ayé ò lè gbà wọ́n. Nígbà tí Jésù ṣiṣẹ́ ìyanu, mo sì ń fi dá lórí pé Jésù bákan náà, ọ̀kan náà ni lánàá, ọ̀kan náà ni lónìí, ọ̀kan náà ni lọ́la. Ẹni tó iṣẹ́ ìyanu lánàá, ó sì ń ṣe lónìí, yóò sì máa ṣe títí òpin ayé. Àmì. A bẹ̀rẹ̀ sí wo iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe, iṣẹ́ ìyanu gbangba tí Jésù kọ́kọ́ ṣe, gẹ́gẹ́ bí a ti kọ́ sílẹ̀ nínú ìwé Jọ́hánù orí kejì ẹsẹ̀ ìkíní sí ìkẹwàá. Níbẹ̀ ni a ti rí àkọsílẹ̀ iṣẹ́ ìyanu tí Jésù sọ omi tó sọ di wáìnì níbi ìyàwó ti Kánà ti Gálí. Darapọ̀ pẹ̀lú mi bí mo ti ń kà láti inú ìwé Jọ́hánù orí kejì lẹ́ẹ̀kan sí. Bí o bá ní bẹ́ẹ̀lì rẹ pẹ̀lú mi, jọ̀wọ́ ṣí bẹ́ẹ̀lì rẹ kí a jùmọ̀ ka ọ̀rọ̀ Ọlọ́run, kí ìwọ náà fìdí rẹ̀ múlẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run tó wà ní ọwọ́ rẹ. Ó sì ṣe ní ijọ́ kẹta, a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà ti Galilee, ìyá Jésù sì ń bẹ níbẹ̀, a sì pé Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú síbi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún pé wọn kò ní wáìnì. Jésù wí fún pé kíní ṣe tèmi tirẹ̀, obìnrin yìí wákàtí mi kò tíì dé. Ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ohunkóhun tí ó bá wí fún yín, ẹ ṣe. Ìkòkò òkúta omi mẹ́fà ni a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwẹ̀nù àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n ládùúgbò méjì tàbí mẹ́ta. Jésù wí fún wọn pé ẹ pọn omi kún àwọn ìkòkò wọn ni, wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí fún wọn pé ẹ bù jáde nísìnyí, kí ẹ sì gbé tọ olórí àsè lọ. Wọ́n sì gbé lọ. Bí olórí àsè sì ti tọ omi tí a sọ di wáìnì wò, tí kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ̀ ọ́, olórí àsè pe ọkọ ìyàwó, ó sì wí fún pé olúkúlùkù ènìyàn a máa kọ́ gbé wáìnì rere kalẹ̀. Nígbà tí àwọn ènìyàn bá sì mú yó tán, nígbà náà ni imú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá, ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Mo ti ń tẹnumọ́, mo sì tún tẹnumọ́ lẹ́ẹ̀kan sí pé lónìí, èyí tí ó dára ju èyí tó ti rí lọ, èyí tó dára ju èyí tó ti tọ́wò lọ, láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ, láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, Ọlọ́run yóò ṣe fún ọ ní orúkọ Jésù Kristì. Èyí tó dùn ju ohun tó ti tọ́wò lọ, ìyanu tó dùn, ire tó dùn, ẹ̀rí tó dùn, iṣẹ́ àmì tó dùn ju èyí tí o ti nírírí rẹ lọ, Jésù yóò ṣe fún ọ ní orúkọ Jésù Kristì. Iṣẹ́ ìyanu àkọ́kọ́ ni iṣẹ́ ìyanu ibi tí Jésù ti sọ omi di wáìnì dídùn ní ibi ìgbéyàwó ti Kánà ti Galilee. A rí pé ìrìn àjò tó wà láàrin omi àti wáìnì ó jìn, ṣùgbọ́n Jésù ó sọ omi di wáìnì. Ohun tí kò ní adùn, Jésù sọ di adùn. Mo ń gbàládùá fún ọ, gbogbo ohun tí kò ní adùn, ìgbé ayé tí kò ní adùn, ìgbé ayé tí kò ní ayọ̀, Jésù oníṣẹ́ ìyanu yóò sọ di adùn ní orúkọ Jésù Kristì. Mo ti ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu ńlá, iṣẹ́ ìyanu tó mú ìbẹ̀rẹ̀ ọ̀tún, ìgbé ayé ọ̀tún, ayọ̀ ọ̀tún, ògo ọ̀tún, ìdùnnú ọ̀tún bá ìgbéyàwó yìí, oníṣẹ́ ìyanu yìí tó jẹ́, ó sì ní ipa, ó sì ní ìtumọ̀ tó ṣe pàtàkì. Nígbà tí a bá dé gbogbo iṣẹ́ ìyanu yìí, a ó máa wò, ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí sọ fún wa wípé àwọn ìgbésẹ̀ kan ṣẹlẹ̀, àwọn ìlànà kan ṣẹlẹ̀ kí ìyanu yìí tó ṣẹlẹ̀. A rí pé ohun àkọ́kọ́ ni pé wọ́n pe Jésù síbi ìgbéyàwó náà, wọ́n pe Jésù sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbéyàwó yìí, wọ́n gbà á bí ó ti rí sínú ìgbéyàwó yìí. Ìbẹ̀rẹ̀ àti ìpìlẹ̀ fún ìgbé ayé àti ìrírí àti ẹ̀rí ìyanu nìyí. agboro gba Jesu sinu aye wa agboro gba ge bi o ti ri ge bi oluwa ati olugbala a ri pe leyin na ohun to tun tele ni adura nigba ti won di agbede meji ti wine ton wine ti won bere pelu ibe awo nigba ti o ton nigba ti tiju fe wole a ri pe Maria aya Jesu o lo gba Jesu ipe won ko ni wine ati tenumo ati keko lori oro yi tori pe o je oro to ni itumo lopolopo Jesu wa nibi bi awo yi Maria aya e na si wa nibe nigba ti isoro de Maria lo ba Jesu lati fi to Jesu leti ohun to sele eyi ni a npe ni adura ati so fun ise pataki adura si yanu ti a o ba ri yanu Olorun a gbodo je aladura adura na ma npe Olorun wa si gugun wa adura la ma invite Olorun la ma fi pe Olorun lati wa se yanu adura lo fi aye gba Olorun lati sise nibi ko ba ti si adura kun si ise Olorun nibi ko ba ti si adura kun si ise yanu nibi ko ba ti si adura a won ri eri yanu eri dande eri tusile a ri pe ona kan ni ti Olorun ona kan ti Olorun ti la fun wa lati ri yanu emi ona adura mo si ngba adura fun pe emi adura Oluwa yo dalu o ni oruko Jesu Kristi ki mo ni keta ti o sele ni ona si yanu lai o mo pe ni igbon patapata igbon ti ko ni meja mba kan ninu igbon ti ko ni ise meji ninu igbon ti kin se asayan igbon igbon patapata ari eyi ni ari ninu ese ikarun iya re wi fun awon ranse pe ohun kohun ti o ba wi fun yin e se ohun kohun ti o ba wi fun yin e se e fala si oro ti a pe ni ohun kohun iya Jesu ti se Maria mo gbagbo wi pe ki n se akoko ti yo kokko ri ise yanu Jesu ni mo gbagbo wi pe yo ti ma ri awon ise yanu ninu ile eyi ti an kai ni akoko ise yanu to se ni gbangba Maria mo Jesu eredi re ti o fi to wa niyi lati wa so fun ipenija ti won ni ninu asegbeyawo yi wi pe won ko ni wine o mo pe Jesu o n se yanu ni mo pe igba kan ma wa pe a ko se ounje nile ti o si ni ona abayo ti Jesu de ma dide to de ma sese yanu Maria mo eni ti Jesu se awon to ba si mo eni Jesu se awon na ni won ma n kepe ti o ba mo Jesu ko le wulo fun won ibere igbe aye iyanu ibere ijerisi iyanu ibere ise iyanu pe ki o mo Jesu ki o ni ibasepo eleni kan se eleni keji pelu Jesu Kristi ohun ti Jesu n wa fun wa ni ki n se esin lo n wa esin ti ko ni iye esin to ko ni asa lasan esin to ko ni awon amulumala esin to ko ni ofin no ohun ti Jesu n wa ko ni ohun ti Jesu n wa fun wa ni ibasepo eleni kan se eni keji ibasepo omo si baba ibasepo eniyan pelu Olorun oni Jesu mu wa fun wa bibeli wi pe awon to ba mo Olorun won won yo ni agbara won yo si sise akin they that know their God they shall be stronger and they shall do exploit awon ti won ba mo Olorun won awon ti won ba mo Olorun won yo ni okun won yo ni imokanle ipenija yo n korede won yo si sise agbara ohun ti Maria fi soju ise nibi ti a ka ni Maria mo Jesu Maria mo Jesu gege bo ita ma ko pe mo dupe Oluwa pe mo ni on lati ma saba mo dupe Oluwa pe mo ni on lati ma foro lo ope lope re aye iba ti keru mi sibo ope lope re aye iba ti keru mi danu mo yin o Jesu pe mo ni on lati ma saba mo yin o Jesu pe mo ni on lati ma foro lo awon ti won mo Olorun ni won ri ise yanu Olorun awon ti won mo Olorun ni won mo bi a tin lo gba Olorun awon ti won mo gege bi Oluwa atolugbala oni samu pe Oluwa ni imole mi ati igbala mi aye atani yo fo mi Oluwa ni agbara mi mi eru tani yo ba mi tori pe mo Olorun ni oni ibasepo enikan si enikeji pelu Olorun oni Oluwa ni oluso agutan mi emi ki yo se alai Oluwa ni o da Oluwa mo oni ibasepo pelu Oluwa o ni ibadore pelu Oluwa ohun ti Olorun pe o sina ni ninu Jesu Kristi ki o ba le gbegbe aye iyanu igbe aye to mu iyanu bawon eniyan igbe aye tawon eniyan o le mo bi o se n sele wa n ba olo se n gbegbe aye ba ile se n sele si igbe aye ti a n ti owo emi dari igbe aye ti o n bo ninu owu igbe aye to n wa ninu gbogbo ife Olorun nitori a mo Olorun ti tí ó dá ayé àti ọrun èyí ni Jésù jẹ́ kó wá ṣeṣe fún wa èyí ló fún Maria ní ìgboyà láti lọ bá Jésù ọ̀rẹ́ tó ń gbọ́ mi ní wákàtí yìí ṣé o ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ṣé o mọ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ nípa Ọlọ́run ṣùgbọ́n tí wọn ò mọ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ nípa ọ̀tọ̀ ni kí a ní ìmọ̀ nípa Ọlọ́run ọ̀tọ̀ ni kí a mọ Ọlọ́run ọ̀tọ̀ ni kí a ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ọ̀tọ̀ ni kí Ọlọ́run dá wa mọ̀ kí Ọlọ́run kó mọ̀ wá ohun tí ẹ̀sìn sọ ẹ̀sìn a máa sọ nípa Ọlọ́run kò sí ẹ̀sìn tí òun sọ nípa Ọlọ́run tí wọ́n bá ṣẹlẹ̀ àwọn èèyàn sọ pé Ọlọ́run o kò sí ẹni tí òun pé Ọlọ́run abọ̀rìṣà ń pé Ọlọ́run mùsùlùmí ń pé Ọlọ́run àwọn tó lè ṣọ́ọ̀ṣì pé Ọlọ́run àwọn tó ń bọ èṣù ń pé Ọlọ́run àwọn tí ò tiẹ̀ gbàgbọ́ nínú ohun kó wọ́n ń pé Ọlọ́run kò sí ẹni tí òun pé Ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ Ọlọ́run ìyà tó wà ni pé kí n mọ̀ nípa Ọlọ́run àti kí n mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run Maria mọ Jésù ohun tó fún ní ìgboyà nìyí láti wá sí ọ̀dọ̀ Jésù láti wá fi tó Jésù létí nígbà tí ó mọ ní Jésù ń ṣe ó sọ fún àwọn ìránṣẹ́ náà pé ní ìkóta ti adé yìí ohunkóhun tí ó bá wí fún ní ẹ ṣe ìgbésẹ̀ kẹta sí iṣẹ́ ìyanu yìí ó ní ìgbésẹ̀ ìgbọràn ohunkóhun tí ó bá wí ọ̀rọ̀kọrọ̀ tí ó bá sọ ó lè má ní ìtumọ̀ ní etí yín ẹ lè má rò pé ohun tó yẹ kó sọ nìyẹn ṣùgbọ́n ẹni tí à ń sọ kì í ṣe ènìyàn lẹ́ran bíi tiyín ó ní pé bí ọ̀run ti jìnà sí ayé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi jìnà sí tiyín bí ọ̀run ti jìnà sí ayé bẹ́ẹ̀ ni ọ̀nà mi yàtọ̀ sí tiyín ohunkóhun tí ó bá wí fún yín ẹ ṣe o ó lè má mọ́gbọ́n wá ó lè jẹ́ ìṣiwèrè ní ojú ènìyàn Maria wípé ohunkóhun tó bá sọ fún yín toró mọ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ kì í lọ láìṣe toró mọ̀ wípé Jésù kì í ṣe asọ̀rọ̀ dànù toró mọ̀ pé Jésù kì í ṣe asọ̀rọ̀ ṣá Jésù kì í kàn sọ̀rọ̀ láti jẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ wípé ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ tó ń wù mí ohunkóhun tí Jésù bá sọ ó máa ń ṣiṣẹ́ àkọ́nú Ọlọ́run wípé ọ̀rọ̀ tí ó tẹnu mi jáde kì yóò padà tọ̀ mí wá láì ṣeṣẹ́ ti aran ìyẹn túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ tó ń ti ẹnu Jésù jáde gbogbo ọ̀rọ̀ tó ń ti ẹnu Ọlọ́run jáde ọ̀rọ̀ tí a rán láti ṣeṣẹ́ kan pàtó ni Maria mọ̀ wípé ohun yóò tí ó bá sọ yóò ní iṣẹ́ tó máa ṣe ohunkóhun tó bá ní kẹ́ ṣe ó ní kẹ́ ṣe o ẹ má yẹ̀ wò ẹ má sọ pé báwo ni ká ṣe ṣe eléyìí ṣó nítumọ̀ ṣé lè ṣiṣẹ́ ohunkóhun tí ó bá sọ oníkẹ́yẹ kí ni ó ní kẹ́ ṣe mo fẹ́ kí o mọ̀ wípé ìsopọ̀ wà láàrin ọ̀rọ̀ Ọlọ́run àti ìyanu ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí mọ́tò tó ń gbé ìyanu lọ́wọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ni ọkọ̀ tó máa ń gbé ìyanu lọ sí ibi tí a ti ń lò ìyanu bí olúwa bá fẹ́ ṣiṣẹ́ ohun tí olúwa máa ń rán wọn ni ọ̀rọ̀ rẹ̀ ó wípé ohunkóhun tí ó bá sọ fún yín ẹ ṣe àkọ́gbé ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò ní ìparun wọn mò ń gbà ládùúrà fún bí o ti ń gbọ́ mi ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ wà lónìí ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ wà pẹ̀lú agbára àti àṣẹ yóò tọ́ wà yóò gbà ọ́ kúrò nínú ìparun gbogbo yóò gbà ọ́ kúrò nínú àìsàn yóò gbà ọ́ kúrò nínú àjàgà yóò gbà ọ́ kúrò nínú ìdè sàtánì ọ̀rọ̀ Ọlọ́run yóò mú ìdáǹdè bá ayé rẹ ọ̀rọ̀ Ọlọ́run yóò tú ọ sílẹ̀ ìwọ náà wá sí jẹ́rìí sí ìyanu Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run òun ni ọ̀nà tí Ọlọ́run máa fi ń ṣiṣẹ́ ìyanu rẹ̀ àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run òun ni kí a máa ṣẹ́ra wa ní ìyanu tó yẹ kó jẹ́ tiwa àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run òun ni kí a máa kọ ìyanu sílẹ̀ tí a bá ṣe àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ohun tó túmọ̀ sí ni pé a ń sọ pé a ò fẹ́ ìyanu nítorí pé ọ̀rọ̀ ni Ọlọ́run máa ṣe kí ni o òun ló máa fi ń ṣiṣẹ́ ohunkóhun ó túmọ̀ sí pé ohunkóhun tó bá sọ fún ọ òun kẹ́ ṣe kí ni o òun ni kí ẹ ṣe ohun tó lè máa sọ ó lè má ní ìtumọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ báyìí ohun tó lè máa sọ lọ́lọ́ báyìí tí ẹ bá fi ojú ara wò tí ẹ bá fi ọgbọ́n ti ènìyàn wò ó lè má ní ìtumọ̀ ṣùgbọ́n níbẹ̀ ni ìyanu wà àwọn Ísírẹ́lì nígbà tí wọ́n kúrò ní Egypt tí wọ́n fẹ́ kúrò olúwa sọ fún wọn pé áńjẹ́lì apanirun ó máa la ìlú ìkọjá ohun tí yóò gbà yín ó ní ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí kò ní àbàwọ́n ẹ ṣáàtì pa ọ̀dọ́ àgùntàn tí kò ní àbàwọ́n ẹ fi ẹ̀jẹ̀ rẹ̀ sí àtẹ́rígbà ilé yín ohun tí ẹ gbọ́dọ̀ ṣe nìyẹn o nítorí pé nígbà tí áńjẹ́lì tó panirun sí òbá la ìlú ìkọjá ohun tó fẹ́ rí ohun ni ẹ̀jẹ̀ nígbà tó bá sì rí ẹ̀jẹ̀ náà ikú yóò rí yín kọjá kò ní ìtumọ̀ àwọn kan gbàgbọ́ àwọn kan ò gbàgbọ́ àwọn tí ò gbàgbọ́ wọn ò gbọ́ràn àwọn tó gbàgbọ́ wọn gbọ́ràn jẹjẹrẹ ìgbé tá a bá pè ní onígbàgbọ́ àwọn tó gbọ́ràn là ń pè ní onígbàgbọ́ ìsopọ̀ wà láàrin ìgbàgbọ́ àti ìgbọ́ràn ìgbọ́ràn òun ni ẹ̀rí ìgbàgbọ́ ìgbọ́ràn ni ẹ̀rí ìgbàgbọ́ igbagbo ni ohun ti a gbo ti a gba ti a si se ohun ti a pe ni igbagbo ni ohun ti a gbo ti a gba ti a si fi soju ise ohun la n pe ni igbagbo so igboran o je eri igbagbo ibi ti ko ba ti si igboran ko ti si igbagbo nbe o ti je ni igbagbo ti o ba ti igboran si oro olorun lenu nigba ti won wa ni ageju ti won se si olorun ti oluwa ran ejo amubina to si n ge won je tawon yan si n ku nigba ti won kepe si mose mose o kepe si olorun olorun si so fun pe lo ro ejo ide ejo aye n bu won je oluwa ni pe ki won ro ejo ide ki won si gbe ko o si so fun won pe enikeni ti ejo aye ba ti bu je je ki o gbe oju re soke lati wo ejo ide ejo orin ti a mo iya to ba si wo yo ye awon kan gbagbo nitori na won o gboran si oro ti mose so awon kan won gbagbo nitori na won o se ejo n bu won so won o ri isopo won ro pe ye ka won logun ni won pe ye ka won ti e pa ejo ni won pe se ri e ka le ejo won pe se ka sa lo ni sugbon oro olorun so pe niwon igba ti ejo ba ti bu je e kan gboju soke si ejo ide ejo ti o ni iye ejo ti a fi de mo e kan gboju soke si iya ti o ba wo awon ni oye asi pe awon kan yin toka si jesu tori jesu ngba tori pe gege bi ati gbe ejo ko ni agiju be ni a ko ni se alai gbe omo eniyan ko iye ti awon ba wo yo si ye awon ti o ba si wo yo ye ore mi to n gbo mi loni oro igbala na ni oro olorun oro igbala to n po si ero nbu ada ati igbagbo ninu jesu kristi njo je mo wi pe ati gbe jesu ko laarin agbegbe meji ọrun ati aye wọn nkan ti ọlọrun retí lọwọ ẹni igbagbọ pé bí o bá lè gbàgbọ ìwọ yóò rí ògo olúwa bí o bá lè gbàgbọ pé jésù ni olúwa àti olùgbàlà bí o bá lè gbàgbọ pé jésù kú ó sì jíǹde àwọn ó gbà ọ́ là wà á rí ìgbàlà wà á rí ìdáǹde wà á rí ìdáríjì tí o bá lè gbàgbọ ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà ọkàn la fi ń gbàgbọ sí òdodo tí o bá ti gbàgbọ nínú ọkàn rẹ wà á fi ẹnu rẹ jẹ́wọ́ jésù ni olúwa àti olùgbàlà wà á sì rí ìgbàlà ọlọ́run ìgbàgbọ́ yìí ló sọ́pọ̀ mọ́ agbára ọlọ́run tó ń ṣe ìyanu ìgbàgbọ́ yìí ló sọ́pọ̀ mọ́ ọlọ́run ọ̀run tó ń ṣe ìyanu Maria sọ fún ọ pé ohunkóhun tí ó bá wí fún yín àní kí ẹ ṣe ohunkóhun tí ó bá wí fún yín àní kí ẹ ṣe ìsopọ̀ tí a ò lè yà sọ́tọ̀ ó wà láàrin ìgbàgbọ́ àti ìgbọràn ìgbọràn gẹ́gẹ́ bí mo ti sọ òun ni ẹ̀rí òun ni ìfìdímúlẹ̀ ìgbàgbọ́ tòótọ́ níbi tí ìgbàgbọ́ tòótọ́ bá wà a máa ń rí ìgbọràn bẹ́ẹ̀ torí ẹni bíbélì ṣe sọ nípa iṣẹ́ ìgbàgbọ́ kò síbi tí ìgbàgbọ́ wà tí kò sí ìgbọràn in fact ìgbàgbọ́ ni ìgbésẹ̀ ìgbọràn tí a gbé nítorí ọ̀rọ̀ tí a gbọ́ ìgbàgbọ́ ni ìgbésẹ̀ ìgbọràn ìwàsí ìgbọràn ìṣesí ìgbọràn ohun tí a ṣe nítorí ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ mo bí ọlẹ́rìí ṣo ti gbọràn sí ọ̀rọ̀ ìrònúpìwàdà ó ní ẹrònúpìwàdà kí a sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ́ rẹ kí àkókò ìtura kó lè tiwájú ọlọ́run wá ọ̀rẹ́ mi ṣo ti gbọràn sí ìwàásù ìgbàlà ṣo ti gbọràn sí ìpè sí ìgbàlà ó ní ọmọ fi ọkàn rẹ fún mi ohun tí ọlọ́run ń bèrè ní ọkàn rẹ ìwọ mú ọ wá sí ṣọ́ọ̀ṣì ọlọ́run ń bèrè fún ìyípadà kan ó ń bèrè fún ìrònúpìwàdà ó fẹ́ bá ìbò ọlọ́run ó mú iṣẹ́ ìsìn wá ó mú ọrẹ wá ṣo ti gbọràn olúwa sọ pé kò kúrò ní ẹ̀ṣẹ̀ kò ronúpìwàdà kí o gba jésù ní olúwa tó olùgbàlà ó mú ọrẹ ó mú ẹbọ ó mú àwẹ̀wà ilé òun ṣe ìgbọràn ó dìgbà tí o bá gbọràn kí o tó lè ṣe ìyànà ọlọ́run à ń sọ nípa ìdáríjì pé kí o dáríjì àwọn tó ń ṣe ọ ǹjẹ́ o ti dáríjì bí ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀kùn iṣẹ́ ìyanu mọ́ra rẹ̀ nítorí pé wọ́n kọ̀ láti dájà àwọn tó ṣe wọn ṣé o ti gbọ́n sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà sí ìyanu òun ni ọ̀nà ìdáríjì ṣé o gbọ́ràn a sọ nípa ìfifúnni ṣé wọ́n fi fún yàn ṣé o ń ṣàánú àwọn èèyàn ṣé o fi fún àwọn aláìní ṣé o fi ohun ìnílò rẹ bọlá fẹlúwa kò sí ọ̀nà mìíràn mọ́ ọ̀nà pàtó sí iṣẹ́ ìyanu òun ni ọ̀nà ìgbọ́ràn tí o bá ṣe àkọsílẹ̀ gbogbo iṣẹ́ ìyanu tí a kọ sílẹ̀ bíbélì a rí i pé gbogbo ẹ̀ ló sopọ̀ mọ́ kíni o ló sopọ̀ mọ́ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run wọ́n nílò wáìnì ìgbéyàwó ó ní kí wọ́n bu omi kún ìlú ìkòkò ṣé ẹ kọ mọ́ wa nínú ìsopọ̀ omi àti wáìnì wọ́n ní wọ́n nílò wáìnì ẹni kó máa bu omi àwọn tí wọ́n nílò wáìnì wọn mọ̀ pé omi wà ń bẹ̀ kí wọ́n tún sọ pé àwọn fẹ́ mu wáìnì ṣùgbọ́n ọnu iyanu oni ọna igbọrun o ni pe ẹkun mi bi o tin ba oso loni o si wi fun won pe ẹkun mi kunu awon igbogbo yi awon iranse yi tori won je iranse toto iranse ni awon ti won gba ase ati ofi lati enu oga won ti won si nse lai se kini lai boju eyin lai yi ofin yen pada awon yen ni iranse toto ki oluwa tin ba oso to ti gbe igbese le lori o di igba to ba gbe igbese igboran si oro olorun ko tori iyanu olorun peteru nigbati jesu fe waasu jesu de bi won tin peja won ti se laala won ri eja pa jesu npe ko ya oni oko won fe fi waasu jesu ko sinu oko o si waasu lai ti jesu ti waasu ton o wa peteru o wa ni e ti oko yin sinu ibu fun akoko eja peteru wi pe ati oru la ma tin sise ko so fun jesu pe kini wo mo nipa peja iwo ni waasu lasan o mo kon nipa eja pipa o mo kokon o mo nkon nipa siso de eja ati lo gbagbara wa ati lo gbogbo ti a lo lati wa eja gbogbo ohun ti a ninu ipa ohun lati se ki a ba le peja a ori eja pa sugbon peteru pe nitori oro re nitori o tori po ti soro e o de ki se alaso danu alaso jam e o ki se alaso ju e ki se en to kon soro lasan nitori oro re won o gbaran nitori oro re won o gbe igbese peteru si ti oko sinu ibu o ju awon sinu ibu o si ri akoko eja ise iyanu ti o ti se laala lati wa kakiri ni kede ti o gboran iyanu yen de wa ni iloko ore mi to reti iyanu igboran se pataki si iyanu olorun se o ti gboran se oro olorun se o ti gboran se oro igbala se o ti gboran se oro adura awon mi ro pe adura ati simple ju se adura nikan ni a ma gba ni won gbagbo ninu ta foju ri won gbagbo ninu owo won gbagbo ninu tuari won gbagbo ninu iwe odo won gbagbo ninu awon nkan ti o ni iye ninu ju oro olorun lo oro si ni oluwa fi sise to ba je ose to nbo won ma tenumo agbara oro olorun ohun ti oro olorun je ohun ti olorun o ba ni se nipa oro re yo yamo gbele ni ohun ti olorun ba fe se nipa oro yen lo fi sise igbona si oro olorun iyo si mu iyanu wa oni onkon ti o ba we fun yin oni ki e se jesu ma soro oni ekun mi nko awon iranse igbagbo won si gbegbese o ni ebu omi jade won o ni pe o fi yo si o ju won mo si o se nkankan o kun ni kabu jade won gboran lai ni oro yen wo lai ni owo jesu won gboran won si bu jade bi won ti gboran bi won ti gboran omi di wine mo n gba ladua bi o ti gboran loni iyanu yo sere nu aye re Jesus awon adete mewa won pade jesu lai ro tele won kuku mo pe a ma pade jesu won ti ri pe jesu won si kepe won fi ohun rara kepe jesu pe jesu omo david sanu fun wa jesu so fun won pe e lo fi ara yin han lori alufa adete ni won ti won gbe odi ilu o won gbe arin ilu o jesu ni boya e lo fi ara yin han lori alufa lai ti ni imularada iru awon to ma nlo be ni awon ti won ti ri imularada lati lo fi ara won lori alufa wi pe ara wa ti ya o ati ni eto lati ma gbe ilu won gbo oro ti jesu so o ni pe e ma lo e lo fi ara yin olori alfa bibere pe bi won si tin lo si kiyesi ara won da hallelujah bi won si tin lo si kiyesi iyanu de bayi won won gba ladura fun won pe o tin gboran si ase oro olorun loni wa ri iyanu aye re wa ri iyanu aye re iwe wole isaiah ori ikini ese ikeji din ogun ki a to lo gbadura ni wakati yi iwe wole isaiah ori ikini ese ikeji din ni ogun ori pe oluwa wipe wa nisisiyin ki e si je ki a so asoye po bi e se yin ba ri bi ododo won o si funfun bi ebi oru bi won ba pon bi alari won yoo dabi irun agutan bi eyin ba fe ti e si gboran eyin o je ere ile naa sugbon bi eyin ba ko ti e si se ote a o fi darun yin nitori enu oluwa ni o ti wi ore mi oluwa pe o si oni pada won ni bi esere ba po ko ni se yin ese to ti da iba po debi pe o koja on to le feni so o ni pe bi ese yin ba fi le po debe won yo funfun o jesu wo ese ni yo dari ti o iyanu yo si bere ninu aye re teri okan re ba je ki agbadura mo fe ki o pe jesu ninu okan re ore mi ti o ti faye re fun jesu oluwa ko si igbala ni wakati mo fe ki o pe jesu na ipo oluwa mo wa fi okan mi fun yin mo n gbọran si ọrọ igbala yi mo n gbọran mo gbagbọ ninu jesu gẹgẹ bi oluwa atolugbala mo fi aye mi fun jesu loni gẹgẹ bi ẹni to mu mi sopọ mọ ọlọrun mo gbagbo ninu iku re mo gbagbo ninu ajinde re mo gbagbo ninu ise irubo to se lori gagbe fun imu ku ese mi Jesu ba okan mi la je ki iyanu ko benu aye mi mo gbagbo ti ti gbo ni oruko Jesu ni mo gbadura amen ni oruko Jesu Christ.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yinrin.
1: This is Diamond FM.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

òkun pupa ṣe ọlọ́ba. Ẹ̀kẹ́rin nínú iná òkò ni forúkọ rẹ̀. Kábíọ́ òfin ni ọ̀tá ló lè bọ́ òwíjọ́ta ló lè bí ọ́ lè rí ọ̀rọ̀.

0: ọ̀run ṣí nítorí mi ìbùkún olúwa lórí ó wà lórí mi àbí mo gbà wòlíì ìbùkún olúwa ó wà lórí mi dádì kí ni àwọn logistics tó ti wà ńlẹ̀ àwọn ètò tó ti wà ńlẹ̀ fún àwa tá à ń bọ̀ pàápàá jùlọ àwa tí àti máa kópa tẹ́lẹ̀ ta ṣẹ̀ṣẹ̀ fẹ́ kópa àwọn tó ti ń wá wọ́n ti mọ ìlànà tó yẹ ká tẹ̀lé wọ́n ti mọ gbogbo nǹkan ṣe ń lọ moderate.
1: Ẹ̀mi ṣe fún àwọn tó jẹ́ ìgbà àkọ́kọ́ tán máa wá gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ǹkan address ọ̀dọ̀ wa ni number 99 Muritala Muhammed Way ní Ìlọrin after post office anywhere ta bá ti ń bọ̀ ní Kwara State. Ẹ mọ̀ pé landmark ni post office
0: kúrò
1: níta wà tá wá sọ pé à ń lọ sí post office tí wọn ò ní gbé wa débẹ̀ so láti dé post office ẹkùn síwájú gbígbà tẹ́ ń lọ sí ọ̀nà Maraba ẹ máa rí ṣọ́ọ̀ṣì wọn ló tóbi jù gbogbo agbègbè ibẹ̀ ni sí Anest Church wa àwọn ètò wa dẹ̀ àwọn ètò ìjọba dẹ̀ ni pé ta bá ń bọ̀ fún àwọn tó máa wá lákọ̀ọ́kọ́ tó tẹ̀ ti de church kérúbùrì à ń wọ bàtà wọ ilé ẹ wọnú ṣọ́ọ̀ṣì ta lè wọ wọnú premises wà ní wọ wọnú ṣọ́ọ̀ṣì so ẹ tó bá wọ bàtà wá tí ò bá níbi tó lè kó bàtà kó ara nylon bag tó máa di bàtà ẹ̀ mú sí tó máa fi sábẹ́ abíyá ẹ̀ títí di bàtà bá ṣe program tán àdẹ̀mọ̀pé ṣọ́ọ̀ṣì wa náà a ò kì í ṣí orí sílẹ̀ especially fún àwọn ọmọbìnrin so irú àwọn tó ń gbá tibi iṣẹ́ bọ̀ tí wọn ò mú ìborí dání wọ́n máa make available fún àwọn nǹkan tán lè fi
0: borí wọn
1: tán tó wọnú church then adẹ̀ tún fún wọn ní advance information látún fún wọn ní sin pé tó njọ́ tá a bá ń bọ̀ ẹ̀ tó bá ń pò ń gba ti ibi iṣẹ́ bọ̀ ní iṣẹ́ ìbíyá gẹ́gẹ́ bí àwọn tó ń ṣiṣẹ́ ológun tó ń wọ uniform bíi ṣòkòtò ṣẹlẹ̀ mọ̀ pé àwọn kì ń gbà láti wọ ṣòkòtò wọlé wọ́n mọ̀ káfẹ́ wá níjọ tí ọ̀rọ̀ ọlọ́run ká wa lára pé ọlọ́run la fi wá bá pàdé ká ti mú bí ìró ta lè ró lé orí ṣòkòtò ká ti fòdẹ̀ sínú
0: báàgì wa
1: then irun wa ká make sure pé a cover omi ni ọlọ́run fi ṣe agbára tí gbogbo wa ń lò
0: bẹ́ẹ̀ni
1: omi water is life so àdẹ̀mọ̀pọ̀ omi yẹn náà lọ́lọ́run fi ń ṣe ìwòsàn fún gbogbo wa nínú ìjọ wa omi ni a máa ń lò ọlọ́run dẹ̀ ti ṣe ìpèsè omi fún wa
0: okay
1: fún àwọn bàbá wa ní agbára láti ṣe ìpèsè omi ní oṣooṣù tá a bá ti ń bọ̀
0: okay
1: omi wa ó ti wà níbẹ̀ omi àdúrà ni so ẹ nílò àti mú omi dání tẹ bá ń bọ̀
0: okay
1: sí bí a ṣe pọ̀ tó ọlọ́run ti pèsè omi tí gbogbo wa máa mú dání tá a máa fúnra ara wa gbàdúrà sí táwọn ìránṣẹ́ ọlọ́run àwọn wòlíì ọlọ́run náà dẹ̀ ti gbàdúrà sí fún wa àìmúyẹ rí ló ti ń ṣẹlẹ̀ nípasẹ̀
0: ṣe a máa ra omi yẹn ni àbí báwo ọ̀fẹ́ lẹ máa pín omi fún gbogbo wa pátápátá
1: ọlọ́run ti pèsè omi fún wa ọ̀fẹ́ ni then òróró ọlọ́run náà ti wà ní ìjọ tí everybody máa gbà ní ọjọ́ yẹn so gbogbo nǹkan tá a kàn nílò níjọ́ yẹn ni pé ká gbéra wa kúrò nílé ká máa bọ̀ tá a bá dẹ̀ ti ń bọ̀
0: pẹ̀lú ìgbàgbọ́
1: ìgbàgbọ́ wa dání ṣe mọ̀ àwọn èèyàn máa ń pè á kò kọ́ lọ pé ọjọ́ kan lẹ́bọ̀dì máa rí ó lè jọjọ́ tó rò pé ẹ mú wá last month kò sí nǹkan tó ṣẹlẹ̀ bí ọjọ́ tó yẹ kó wá tó ṣe rẹ̀wẹ̀sì pé ó ṣe mú wá last month kò sí nǹkan tó ṣẹlẹ̀ ó lè jẹjọ́ ẹ̀ gọ́gọ́ lọ́run ti
0: dúró dé ẹ pé ìwọ gangan lòun fẹ́ bùkún fún
1: jẹ́ kí gbogbo wa ká múra ká máa bọ̀ then mọ́tò àyè a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àyè mọ́tò sílẹ̀ fún àti kó àwọn èèyàn padà kò ń ṣe láti lọ kó wọn láti inú ilé wọn bọ̀ láti kó wọn padà láti ṣe ọ̀ṣun nítorí pé ètò wa máa
0: ń kíkálukú find the way ẹ láti ibi iṣẹ́ ibi tẹ bá wà ẹ máa bọ̀ ta bá ti close báyìí
1: wọn ti ṣílẹ̀kùn àwọn mọ́tò lẹ̀ gbogbo wa ta bá dẹ̀ ti wá ẹ jẹ́ ká máa nífọ̀kànbalẹ̀ nítorí pé gẹ́gẹ́ bí wòlíì wa ṣe sọ lẹ́nu pé wọ́n ní ìbẹ̀rẹ̀ kọ́ ni oníṣẹ́
0: ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́
1: tó bá ní tó bá forí ti dópin so ẹ máa jẹ́ ká lè dúró nínú ṣọ́ọ̀ tá a máa fi gba oore ọ̀fẹ́ ó lè jẹ́ oore ọ̀fẹ́ yẹn gangan inú oore ọ̀fẹ́ yẹn ni ẹ̀rí tiẹ̀ ti máa dé so ẹ máa rush kan jù lọ ẹ ká gba oore ọ̀fẹ́ ká tó jáde lágbára ètò ààbò náà ti wà ńlẹ̀ ẹ rí i pé ìjọ wa ń sìn àti special forces ti internal security gbogbo wa ti wà ńlẹ̀ external náà àdínà àtàwọn ọ̀tẹlẹ̀mú yẹn náà tó máa bá pàtó gbogbo
0: agbègbè
1: wa láti rí i pé mọ́tò wa machine wa àti gbogbo nǹkan tá a gbé wa ó wà
0: ní
1: security so ẹ jẹ́ ká máa bọ̀ ní ọjọ́ Thursday aago mẹ́rin sí aago mẹ́rin àbọ̀ ìsìn àti máa lọ bọ̀ nǹkan bí aago mẹ́rin márùn kù ìṣẹ́jú márùndógún gangan
0: ìsìn bá bẹ̀rẹ̀ ní pẹrẹu ẹ ṣeun wòlíì gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wàyí ẹ bá mi súre fún wọn àwọn èèyàn ti wà lójú òpó rẹpẹtẹ màá tó bẹ̀rẹ̀ sí ṣe ojú òpó ṣùgbọ́n fáwọn tí wọn bá lè láǹfààní àti pè wọlé tí wọ́n sì ti gbáradì pé àwọn ń bọ̀ wá bá ọlọ́run pàdé ní ẹ̀fàtà tó ṣù yìí ìbùkún olúwa ń bẹ lórí mi.
2: Mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi.
0: Orúkọ Jésù.
2: Gẹ́gẹ́ bí àkórí ìrìn àjò náà. Wípé ìbùkún olúwa ń bẹ lórí mi. you better share like it in
3: your name. Jesus.
2: When we are talking about the blessing of God is upon me, one, you have peace.
3: Yes.
2: I decree and I declare, whatever you are troubled, the peace of the Lord will rest upon you.
3: Amen.
2: When a man said, the blessing of the Lord is upon me, that such man will receive financial breakthrough.
3: Yes.
2: Wherever you have been struggling, in the name of Jesus, the God of the Bible will say to you,
3: amen.
2: Then your man saw pe ibukun Oluwa nbe lori mi. Iru okan be Oluwa ma nsaanu oro owo. Egboro Oluwa latenu woli re. Gbogbo eyin te npun gbe lati ni ona bayo ninu eto isuna yin. Anu Oluwa ko ba yin pade
3: be Jesus.
2: When we are talking about the blessings of the Lord is upon you, you will be in good health.
3: Yes.
2: No wa ni alaafia.
3: Yes.
2: Tori pe ibukun Oluwa wa lori re lo se ni alaafia. Egbo gbogbo eni ti aisan kan tabi ikeji nbaja, mo kede ibukun Oluwa bayi, alaafia pepe ko wonu ara re
3: lo. Amen Jesus.
2: Gbogbo eti to ngbo mi jake jadu agbaye gbogbo bi te ba tin connect. Tori pe an kede ibukun Oluwa bayi, ti ibukun Oluwa ba de, egbo gbogbo te npo ngbe ni oyoju. Gbogbo n te nsuko fun ni oyoju gbogbo erogba okan yin ni dada te nro lowo lowo bayi lowo lowo bayi mo kede ibukun Oluwa si ori yin o ya ko ma wa si mo se
3: Oluwa.
2: When the blessings of the Lord come upon a man, even your enemy will run away.
3: Yes.
2: Because there is no way they can face you. Why? Even the blessings of the Lord can kill your enemy. The Bible says he smotes the kings because his mercies endure it forever. When God's mercy shows up, is a result, a report card that you are carrying the blessings of God.
3: Yes.
2: Gbogbo eni to ni oni lo lodun yin ibukun Oluwa ti o humble won yo bo si olori lorun
3: ko Jesus
2: o yo pa awon bo lokikirun tori aanu re duro lai tori pe ibukun Oluwa ti wa so ni won ni o e gbo gbogbo e da laye to ngbo mi ibukun Oluwa bere se laye yin
3: amen Jesus
2: ni ase ti baba
3: amen
2: ti omo
3: amen
2: ti emi mo Jesus Christi Oluwa wa
3: amen awon iriju Olorun ti wa ni yara igbon sa fe pelu wa e le pe wole sori 0913655695 0809136556952 ni number ti e le fi pe wa wole 0913655695 ni number to wole si yara igbon sa fe alaafia fun yin o.
4: Hello sir.
3: Yes sir.
4: Ko bi e ku to
3: adupe
4: bi ki gbogbo awon aranse olorun nibe yen o
2: adupe erara sa baba
4: erolo Michael lati ogele
3: ben
4: sir.
2: God bless you sir.
4: Emi olorun ni fi yin sile o
3: amen Jesus.
4: Walayo Olorun ni ta glorify yin
3: amen Jesus.
4: Eni to ni se omo ti yin leyin
3: o amen Jesus.
4: Gbopinrin ajo aude ijogo Olorun
3: amen Jesus Christ
4: ni Oluwa wa
3: an reti yin lojo Thursday. E ma da wa o.
2: God bless you sir. I'm already you daddy.
3: Awon ti won wa lati ogele yen moto wo ni won ma ba rin eyi to nlo se moto nlo sona eyen korin.
2: Ben.
3: So te ba de e fokan bale eyen sha find the way yin e ri pe e de inu ijo kirubu serafu oni tesi waju tin be lopopo na Muritala nilu Ilorin nitosi post office nbi moto to nlo sona eyen korin yo gbe gbogbo eyin te wa ni agbegbe be yen pada si adugbo yin alaafia fun yin o. Yes ma. Yes ma. Oruko yin ati bi te tin pe.
5: Esther lati Basin.
3: Esther lati Basin.
5: Yes sir. Mo ki awon ranse Olorun o.
2: Ati yin ase won.
5: Olorun ma se ni tiwaju o.
3: Amen.
5: Nkan Olorun ti gbele yin lowo ko ni ti baje o.
3: Amen Jesus.
5: Esi bebe re o.
3: Amen.
5: Ise na o ni so yin o.
3: Amen Jesus.
5: E ra no pa o.
3: Amen.
6: Thank you so much.
3: I'm reading you, Madam Esther. Lati agbegbe Basin. Ipese wa fun awon moto to ma gbe yin pada. Bi e ba gbe moto yin wa te ba de gbe moto yin wa eto abo to daju ti wa. Ki Oluwa bukun fun yin. 0913655695209136556952 won bere lori Facebook nbi won ni bawo ni awon se ma debe lati Ogbomoso nipinle Oyo Adagba Sunday Adewale Okunlola ni won bere
6: lati Ogbomoso street where kuni bayi pe moto te wo bo je some mail
1: general. I'm a good one to talk about Latin woman show you Ibadan, Ibeni, last bus stop.
3: Could you can say you want to
1: go? Ujek came out rally magbe, Ujek
2: bike,
1: Cardano Lemagbe, there was a post office landlord, or magbe indirect, was he post office could nishi. Even the was of money general pay. Kiruba and Sarah Futua ni Murita Lalemlo. E shamabo.
3: E fokan bale. Ki awan yon sholon to ko lori eto. Ama yonda number e fata fun yi. Bubwe yite eti mo number yen. Wama yonda number yen fun yi. E le bere yon no. Lori WhatsApp. E le send text message. E de le kwe. Meje jin ti mo koko daru konye loma yaju. Text message ati WhatsApp. Te bakwe. Boyo busy. Abi ekwe. Won tete gbe e send message e ri reply yin loju ese laarin iseju meji meta se gba te ba message e ri down alafia fun yin o hello hello e ti wole oruko yin ati bi te tin pe wa o
6: mo ri anugba mo ko lo sorry
3: lati eyen kori God bless you, ma. Yo ron yin lorun lati pada si ile leyin eto na
6: okay
3: pa pa la de man se tan titi ago meje ati pari koni di yin lowo ati le lo dana nle se gbo
6: yes sir
3: god bless you 0913655692 0913655692 hello Hello? Eh. Ti e ba ti pe wa wole e gbianju ke sunko ni bi ero radio yin ko le rorun fun awa ti lati gbora wa dada. Hello?
7: Alafia fun yin.
3: Alafia fun yin.
7: God ni la da jo rin.
8: Baba God mi.
7: Eh mo ki o ka so ba ti woli wa o.
8: Baba o. Mo ki baba. A ma ri yin ba.
7: The spirit is willing, but the flesh is weak. Because of this eyesight. Because of my law, wow, do me. If I can say my miss here, a bad draft for me.
8: Oruko Jesu.
3: Amen.
8: Ah, mo ari kaninu bibeli. Wipe arakunrin ye o ba Jesu pade awon alataku ni ko panu mo sugbon sibe ko panu mo oni Jesu omo David sanu
3: fun mi
8: o mo ri anu gba o baba mo lo anu ti arakunrin re yiri lojo ye mo fi soro si aye yin gbogun to nilo iye ninu ara agu ara yin oluwa tan imole si lori
3: baba
8: mo so le kan pe lara ibukun oluwa nbe lori mi bi ga alafia nbe nbe
3: be ni sir
8: e gbo mo so lara awon ti o jeri si ibukun oluwa ba se nso lowo bayi ti o si mo sise lara yin ibukun na o ya ko bere lori yin be ogoluwa ni fi yin sile baba igba te ma pe wole bayi testimony le ma give loruko
3: Jesus
8: ni ase ti baba
3: amen
8: ti omo ti emi mimo Jesus Christ oluwa wa
3: amen loruko Jesus.

0: ilẹ̀kùn àánú, ilẹ̀kùn ògo, ilẹ̀kùn ìṣerere, ilẹ̀kùn ìwòsàn, ìtúsílẹ̀, ìdáǹde, ó máa ṣí fún gbogbo ènìyàn lọ́sẹ̀ yìí. Ìdí náà nìyẹn tí a fi ń pè yín. Wòlé Ọlọ́run alààyè, wọ́n wà níkalẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn apọ́sù wa àti arákùnrin wa Samuel, wọ́n sì wà pẹ̀lú wa ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́. Hello. 091-3655-6952. Hello.
1: Hello, ẹ̀ka àṣán.
0: Ẹ̀ka àṣán mà.
1: Yes, mọ́mì ìmọ́lẹ̀ ní láti agbó ọba.
0: Mọ́mì ìmọ́lẹ̀ láti agbó ọba.
1: Ìyá kù sí ní ìlú.
0: Yes, ma.
1: Ìyá láyọ̀ láàrin sí.
0: Àti agbó ọba, ẹ ti mọ bẹ́ ṣe máa dé inú ìjọ kírúbù sẹ́ráfù onítẹ̀síwájú.
1: Bẹ́ẹ̀ni
0: ma, bẹ́ẹ̀ni da. Ẹ má dání kan wá o, ẹ mú àwọn èèyàn tẹ́ fẹ́ràn dání. Ẹ sọ fún onílé iwájú, onílé ọwọ́ ọ̀tún, gbogbo àwọn èèyàn tí wọ́n súnmọ́ yín. Ago mélòó la sọ pé tó máa bẹ̀rẹ̀?
1: Ago mẹ́rin
0: àbọ̀. Gbogbo àkókò yẹn àwọn èèyàn ti wà ní church tí wọ́n ti ń yin lọ́hùn. Ṣùgbọ́n ó ku ago márùn-ún kù ṣẹ́jú márùndógún 15 minutes to 5 ni ètò máa bẹ̀rẹ̀ ní pẹrẹu nínú ìjọ. Tẹ bá tètè dé láti nǹkan bí ago mẹ́rin àbọ̀ yẹn, ẹ ráyè jòkó sínú church. Yóò dára fún yín. Wòlíì ẹ bá mi gbàdúrà fún màmá yín.
2: Màmá, kó tó dọjọ́ Thursday, ẹ rí àánú gbà. Olúwa ń sọ fún mi pé òun bá yín san gbèsè yín.
0: Àmì Jésù.
2: Mo sọ ní orúkọ Ọlọ́run alàyè, gbèsè náà Olúwa yanjú rẹ̀ lórí
0: àánú. Àmì Jésù.
2: Gbogbo tẹ́ ẹ ti ń pòǹgbẹ fún lónìí àánú yanjú rẹ̀ o.
0: Àmì Jésù.
2: Ìgbà tá a máa pàdé báyìí ní Thursday, testimony máa kó ẹnu yín.
0: Àmì Jésù.
2: Jésù. Olúwa wa.
0: Àmì, àmì, àmì, lórúkọ Jésù. Ọjọ́ ti ń lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Lẹ́ẹ̀kan sí alàgbà Samuel, ẹ sì ní nǹkan tẹ fẹ́ báwọn aráalé sọ.
3: Nǹkan tó fẹ́ sọ fún gbogbo aráalé, òun náà ni pé tí a bá ti ń bọ̀, ẹ jẹ́ ká mú gbàgbọ́ wa dání.
0: Alright.
3: Bẹ́lí sọ, ó ní iṣẹ́ tí wọ́n bá nígbàgbọ́, tí wọ́n bá sì nígbàgbọ́ tó. Láìsí ìgbàgbọ́, ìwé orin wa kan sọ, ó ní ẹ̀ṣẹ̀ àìnígbàgbọ́ dájú. Tí wọ́n bá ní ìgbàgbọ́ dájú, ìyẹn ò lè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Ìwé Hebrews sọ ni without faith you cannot please God. Láì ní ìgbàgbọ́ a ò lè wo Ọlọ́run. So ìgbàgbọ́ ẹ̀dẹ̀ ká mú dání tá a bá ń bọ̀ wá.
0: Ẹ ṣeun, àdúpẹ́. Wòlíì ẹ bá mi, dádì ní ìkadì.
4: Andrew láti wẹ́kọ̀ gbogbo àwọn ẹ̀tọ́ ń bọ̀ ní ọjọ́
0: tọ́lọ́
4: ọlọ́run ti ń dúró dé wa tí ká máa bọ̀ ká má gbàgbé kankan sílé ẹ̀mú ọmọ wa dání ẹ̀mú ọ̀rẹ́ wa dání agbára ọlọ́run ìbùkún látòkè wa tiwa ló máa jẹ́.
0: Àmì Jésù.
2: Mo fẹ́ yá wa ní àṣẹ tẹ́ mọ lòlù títí ó fi di Thursday. Tẹ́ bá ti jí ní òwúrọ̀ ẹ gbé ọwọ́ ọ̀tún sórí yín. Ẹ wá sọ pé ìbùkún Olúwa ń bẹ lórí
0: mi. Ìbùkún Olúwa ń bẹ lórí mi.
2: Ní òwúrọ̀ tẹ́ bá ti jí báyìí ntẹ́ kọ́kọ́ sọ nìyẹn. So ẹ jẹ́ kí ọ̀sẹ̀ yẹn gbọ́, ẹ jẹ́ kí ọjọ́ yẹn gbọ́. So gbogbo ohun tó fẹ́ di yín lọ́wọ́ káwọn kúrò lójú ọ̀nà torí pé ènìyàn lásán kọ́ ló jí o. Ẹni tí ìbùkún Olúwa ṣe kí ni o tó ń bẹ lórí rẹ̀. So mo kéde rẹ̀ fún gbogbo ẹni tó gbọ́ mi bá ìbùkún Olúwa yóò dùn sí yín lórí.
3: Àmì Jésù Kristì.
2: Àánú Olúwa ò ní fi yín sílẹ̀.
0: Àmì Jésù.
2: Ọ̀sẹ̀ yìí ìbùkún Olúwa ni ó mọ̀ bá yín rìn.
0: Àmì Jésù.
2: Gbogbo tó dín in lọ́nà ní ọ̀sẹ̀ tó kọjá iṣẹ́ wọn parí.
0: Àmì Jésù.
2: Iṣẹ́ wọn parí.
0: Àmì Jésù.
2: Ọ̀sẹ̀ yìí ó jí ọ̀sẹ̀ ìbùkún.
0: Àmì Jésù.
2: Agbámi ìbùkún ẹ wọnú rẹ̀ lọ.
0: Àmì Jésù.
2: Ní àṣẹ ti bàbá.
0: Àmì.
2: Ti ọmọ.
0: Àmì.
2: Ti ẹ̀mí mọ́.
0: Àmì.
2: Jésù Olúwa wa.
0: Àmì. Àmì. Àmì lórúkọ Jésù.
2: Ẹ lè pè sórí nọ́mbà yìí tàbí kẹ tẹ àtẹ̀jíṣẹ́. Tẹ bá sì ní ẹ̀rí tẹ fẹ́ sọ ẹ lè send sí message àbí WhatsApp lórí nọ́mbà tí mo fẹ́ sọ fún yín 0701 0701 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666 6666
0: 0606 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 ẹyin tẹ ń gbọ wa ní ògbómọṣọ ẹyin tẹ ń gbọ wa ní ìpínlẹ ọṣun àti gbogbo àwọn ìlú tó yí wa káàkiri ẹyin tẹ ń wò wa lórí internet ẹyin tẹ wà nílùú òyìnbó tẹ lè má láǹfààní àti wá ẹ lọ sórí ẹ̀rọ ayélujára ẹtẹ ẹfátà tàbí kẹ bí ríbi tẹ àwọn link tẹ ti lè join wa láti wò ó pàápàá jùlọ ẹyin tẹ sí nàìjíríà tẹ dẹ fẹ jẹ àǹfààní ìbùkún ẹfátà ti oṣù yìí àgbàládùra pé yóò dára fún yín ẹyin tẹ ń gbọ wa ní agbo ọba ògbóndóróko ẹyin tẹ ń gbọ wa ní àwọn ọ̀nà káàkiri nílùú ìlọrin ní gbogbo agbègbè ẹyin tẹ wà ní agbègbè ọ̀nà poli ẹyin tẹ wà ní ọ̀nà ọ̀fà garage ààyè wà tẹ bá ti dé àwọn mọ́tò wọ́n ti wà ní ìsọ̀rí ìsọ̀rí àwọn agbègbè tó yí waká tí wọ́n sì jà yín sí agbègbè tí ó mú kírin yín kó túbọ̀ rọrùn sí àgbàládùra pé yóò dára fún yín lórúkọ jésù à ń retí yín o god bless you a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn àlejò wa láti orí bàbá wa special apostle ajayi ọ̀kásánmi arákùnrin samuel àti bàbá wa prophet moses Ademola agba aladura pe Oluwa yo tubo ma so agbara yin dotun bi e se n polongo eyin rere agba aladura pe aye yin yo tubo ma te si waju ibuku Olorun yo ma po si lori yin Jesu Oluwa wa amen
5: The time is 3 o'clock.
6: Ago meta tilu.

bẹ Ọlọ́run kí mi sí ọ̀rọ̀ rẹ̀ sọ̀kalẹ̀ lé wa. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 Ọlọ́run Ṣògògèrè Alimi nítòsí Cottage Hospital nílọrin. N ló ṣagbátẹrù tó sì mú ọ̀rọ̀ Ọlọ́run náà tọ̀ wá wá. À ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe ètò wa bíi Hebrew Women Hour, wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé láago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday. Níbi takànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú Ọlọ́run fọmọ rere. A special prayer program for pregnant women and waiting mothers. Àgọ́ mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà. Ni Winning News Hour, wákàtí ìṣẹ́gun látòrí ìkúnlẹ̀. Níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ṣẹ́gun nìkan mọ́. Hebrew Women Hour àti Winning News Hour ní Olúfúnmilayọ̀ Conference Hall, Circular Hotels, New Yidi Road, Off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday. Màá jẹun ọmọ, ń làkàn ṣe ètò tó máa wáyé ní every 1st of October. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni. Ẹ̀nkan lọ́dún gbàǹkan gbé àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré. Every second Friday of the month, ń là ṣálẹ̀ oníṣègùn ńlá ni. The Great Physician, láago mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel. Sábòkè nílọrin ló ti máa ń wáyé. Lára àwọn àkànṣe ètò ń nìsìn ìdáǹdè olóṣooṣù. Monthly Deliverance Program, níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀. Bákan náà ni Operation Carry Your Toys, níbi tàdúrà àwọn tó ń wojú Ọlọ́run fọmọ ti ń gbà. Ẹ̀wẹ̀, Spiritual Checkup máa ń wáyé lólu ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run Ṣògògèrè Alimi ńlọrin. Ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà, ìsọjí, ìdánilẹ́kọ̀ọ́, ìtanijí, ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́. You can also contact us for your evangelical outreaches such as prayer retreats, revivals, crusades, seminars, conferences and conventions. Wá darapọ̀, jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá, torí oníṣègùn ńlá ni wà níbí o. Fún wa dé àtẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 080-944-44014 Faith Clinic Gospel Center. Àgbékalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí.

ọ̀rọ̀ ìyànjú tí ẹ fẹ́ gbọ́ báyìí òun ni a mú wá láti olú ìjọ wa ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú tí ó wà ní òpópónà múrítàlá ìlọrin orúkọ tèmi ni olùṣọ́àgùntàn yẹmi ọláoyè kí olúwa kí ó bùkún yín bí ẹ ṣe ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run bàbá wa dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tí a ní láti tún fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín olúwa ẹ̀gbà ọ̀pẹ wa ọlọ́run abẹ̀yìn ní ìrọ̀lẹ́ yìí wípé ẹ ó ṣe ọkàn wa payá ẹ ó sì ràn wá lọ́wọ́ ẹ ó jẹ́ kí ilẹ̀kùn ìgbàgbọ́ kó ṣí sí ọkàn wa ẹ ó tan ìmọ́lẹ̀ sí ọkàn wa débi wípé ọ̀rọ̀ yín yóò yé wa yóò sì jẹ́ ìbùkún fún ọkàn wa ògo ni fún orúkọ yín bàbá ọ̀run ní orúkọ jésù kristi olúwa la gbàdúrà àmín adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tí a ní láti tún wá síwájú rẹ̀ àti láti tún mú ọ̀rọ̀ rẹ̀ tọ̀ wá wá ohun tí ó jẹ́ kókó ọ̀rọ̀ wa tí a ó máa gbé yẹ̀wò lónìí òun ni a pè ní ọmọ ológo the glorious child ọmọ ológo a ó máa wo kókó ọ̀rọ̀ yìí a ó máa wò ó níbi ìsọ̀rí bíi mẹ́rin ìsọ̀rí àkọ́kọ́ ni kí ni ìtumọ̀ ògo ìsọ̀rí ẹ̀kejì ta ni ọmọ ológo ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta òun ni báwo ni ènìyàn ṣe lè di ọmọ ológo àti èyí tí ó parí rẹ̀ òun ni àǹfààní dídi ọmọ ológo abẹ̀bẹ̀ fún orí ọ̀fẹ́ ọlọ́run àti wípé ẹ̀mí mọ́ tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé wa lórúkọ jésù kí ni ìtumọ̀ ògo ìwé genesis orí kínní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ìkẹtàdínlọ́gbọ̀n bíbélì sọ wípé ọlọ́run sì wípé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ẹranko àti lórí gbogbo ilẹ̀ àti lórí ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run dá ènìyàn ní àwòrán rẹ̀ ní àwòrán ọlọ́run ni ó dá àti akọ àti abo ni ó dá wọn verse 28 ọlọ́run sì súre fún wọn ọlọ́run sì wípé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ kí ẹ sì gbilẹ̀ kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀ kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tí ń rákò lórí ilẹ̀ ẹsẹ̀ àwọn ẹsẹ̀ bíbélì tí a kà yìí ó ń ṣàlàyé fún wa

0: Etati si ikede pataki yi, e yini lati fito bubu enia leti pe, awa koshe moshe tu mwa moju ileja nipa ito itoju oju, la jo Benjamin Franklin Foundation, shetu itoju oju fawa enia le yitu nlo lowo lowo, nilu iloni ati agwebire. Lati janfani etu yi, elba kadi furuko sile, belu edegbeta naira, 500 naira. Lẹ́yìn náà ni ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba ògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí ògùn ní lápá níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi hospital tó wà ní agbègbè stadium road nílùú ìlọrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377 Ajo Benjamin Franklin Eye Foundation ni olukede.
1: Bi avan so nipa gbekale iroyin ti ko leja ba kon ninu
2: iko eso alabo alajumo sise po lapa ila orun ariwa ti sasilo
1: eto ere idaraya
3: awon ti ronaldo list niyan awon ti lionel messi na nbebe
1: eto amuludo ti ko lelegbe
3: akiyin o
4: akiyin akiyin aluyin lagbenu
3: bariba
4: lori lede nigeria
1: melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 fm o retimo timo ti ko ni fin sile nigba ko kan

0: ìtìlẹ̀ ẹgbẹ́ ìnura kẹgbà. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Bára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kàn sí dókítà rẹ.
1: Láti iléeṣẹ́ Diamond 88.7 FM, Ìlọrin ètò tí ọpọ́ sùkàn báyìí ní ìdílé onígbàgbọ́ pẹ̀lú màmá wa Ajíhìnrere Abimbola Adékẹ́yè ti ìjọ Prayer Faith and Miracle Ministry orí òkè agbára Asadam Road Ìlọrin. Ẹ máa bá wa kálọ̀.
2: Ìdílé onígbàgbọ́, ìdílé onígbàgbọ́.

àkókò ẹ̀ lọ breakthrough half hour. Ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò ẹ̀ lọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance.

0: mojuba fun olodumare ojuba fun oluwa oba ope ni fun olorun ko fun wa ni anfani leni fun emi ati eyin 1030 lati gbo mi ikani diamond 8.7 fm ni awa lori to alo baba agba pelu emi omo yin mo tun raye oluwa damilare eleshin ile eko ti won gba iko alola lejo lose yi oloje community senior secondary school ti won wa ninu garage oloje ne ilu ilorin labe akoso giwa ile eko yi malam saka ibrahim oluwadare awon akoko ti wa ni kale lati dahun bere ti alalomo wa fun eyan akoko se ti setan
1: be ni
0: oya patan fun ra yin abere pelu alo apamo alo o oke ti mi o legun omo inu megun o paka so oke ti mi o legun omo inu megun o ye ronu si ronu jile la logba o ye so pe mo o fere yin mo oh eni kan na wa o ya o ya wa gbiyanju se ko to re yin ni mo ati gbogbo ni o ya ro pe
2: oruko mi ni ibrahim muminat ibi giga
0: arara ara orisi kini kan ni orisi kini kekere kan ni o ya salomi fe gbiyanju mo ti fere yin ni mo atenu idahun si alo yen ni kokoro kini mo pe
1: kokoro
0: abi era oke ti mi o legun omo inu megun se o gba la mo kokoro abi era ele o legun ara ogiri yi o legun ori aja yi be ni abi be ko
1: be
0: e fun ya la lo latewo alo
1: alo
0: omo iya meta sun won ofinu kan ra won omo iya meta sun abi won le ra won won ofinu ara won o ya wa gbiyanju
2: oruko mi ni abikabi abisomo idahun si alo yi ni fan
0: fan o ya patewo fun alo
1: alo
0: agbado funfun ni ni ojo tinu re badun lo ma n jade
2: oruko mi ni olarewaju adia idahun si alo yi ni eyin
0: eyin ya patewo fun alo
1: alo
0: ko lapa ko lese o n gbele oya
2: oruko mi ni abdulwab koya idahun si ibere yi ni ito
0: ìtọ̀ ẹ fún látẹ̀wọ́. Alo.
1: Alo.
0: Nǹkan mélòó ló ń pa ni táì ń rọrùn tí kì í sì fini sílẹ̀ láì pa. Ìdáhùn sí àlọ́ yẹn pọ̀ o. Mẹ́ta làá pa ó ti ẹ̀ ju mẹ́ta lọ. Nǹkan tó ń pa ni tí kì í fini lẹ̀ láì pa. Tó bá sì pààyàn kò lè pààyàn lápalọ sọ́run. Kí ni àwọn nǹkan yẹn? Kò lè má pààyàn àmọ́ tó bá pààyàn kì í pa ni lápalọ sọ́run. Ó yá àwọn tó bá mọ̀ kó mọ̀ wá dáhùn orúkọ ẹ.
2: Orúkọ mi ò ṣàdúdú ní èṣù kọ dáhùn sí ìbéèrè yìí ni àkékè. Orúkọ mi ni sani aisha ti ìdáhùn sí ìbéèrè yìí ni oorun.
0: Oorun oorun ìpààyàn óyá óyá oorun máa ń fún èèyàn ni.
3: Orúkọ mi ni Zakaria Nàìjíríà ìbéèrè sí
0: ìdáhùn
3: sí àlọ́ yìí ni ebi.
0: Ebi ẹ pàtẹ́wọ́ fún ọ. Ebi ò lè fìyàn sílẹ̀ láìpa àmọ́ kì í pààyàn lápalọ̀ sọ́run. Ó yá nǹkan mi.
2: Orúkọ mi ni ibrahim muminat ìdáhùn sí ìbéèrè yìí ni ọtí.
0: Ọtí ẹ pàtẹ́wọ́ fún mi. Ó yá ẹlòmíì ẹlòmíì kí ló tún fi nílẹ̀ láìpa. Ó yá tó máa ń fi nílẹ̀ láìpa.
2: Orúkọ mi ni sọ́ni ìrìnàjò ìdáhùn sí àlọ́ yìí ni òǹgbẹ.
0: Òǹgbẹ ń gbàyàn ni òǹgbẹ ò yí pààyàn. Ó yá nǹkan mi. Òyà ó pọ̀. A ti dárúkọ ebi, a ti dárúkọ ọtí, kí ni tó tún máa ń pààyàn?
3: Báyìí ni ra ìdáhùn sí ìbéèrè yìí ni àárẹ̀.
0: Rárá. Ó yá ó yá. Ṣé kò sẹ́ni tó fẹ́ dáhùn béèrè mi? Ẹ má gbà á lásìkò. Òjò wà lára rẹ̀, òjò máa ń pààyàn àbí kì í pààyàn? Ṣé ó máa ń pààyàn lápalọ sọ́run? Òòrùn pa yín tẹ́lá ń lọ lé nìsín. Kì í pààyàn lápalọ sọ́run. Èéfín, èéfín náà á máa pààyàn. Kì í pààyàn lápalọ sọ́run. Ọtí ẹrù téèyàn bá ru ẹrù lárùjù ó lè pààyàn àmọ́ kì í pani lápalọ sọ́run. O nǹkan ti ń pani tí kì í fi nílẹ̀ láìpa àmọ́ kì í pààyàn lápalọ sọ́run. Ó yẹ fún yàrá lọ́nà látẹ̀wọ́. Ta ni ó pààlọ́ fún wa?

0: orúkọ mi ni Seus Rahibat.
1: Hello.
0: Òkúta mẹ́ta ò ṣe gbé lórí ara wọn.
1: Ó ní òkúta mẹ́ta ò ṣe gbé lórí ara wọn.
2: Orúkọ mi ni Babatunde Aminu.
1: Ìdáhùn sí àlọ́ yìí. Ó gbà fún látẹ̀wọ́. Ó yẹ lómi.
3: Orúkọ mi ni Zakaria Nomusa. Àlọ́ ó lọ ó lóyún ó ń bọ̀ ó lọ kò lóyún ó ń bọ̀ ó lóyún kí ni.
1: Orúkọ ẹ̀
4: orúkọ mi ni
1: sọ̀rọ̀ sókè.
4: Orúkọ mi ni Abdulkeyim Rọ́jà. Ìdáhùn sí àlọ́ yìí ni igba.
1: Igba gba ìpàtà ọkọ. Èèyàn méjì péré ló kú sí máa gbàdá yìí ó yá.
5: Orúkọ mi ni Abdulhamid Omufida. Kí ló bọ́ sódò tí òun dé. Orúkọ mi ni Ọlárẹ̀wájú Àlẹ́. Ìdáhùn sí ìbéèrè yìí ni abẹ́rẹ́.
1: Ìdáhùn sí àlọ́ yìí ni abẹ́rẹ́ àbí ẹgbọ̀n òwú ó yẹ pàtẹ́wọ́ fún. Ó yá ẹnìkan ṣoṣo.
6: Orúkọ mi ni Abdullahi Muhammed. Àlọ́ apá kan lẹ̀hún kàn. Ọ̀pá kan lẹ̀hún kàn.
1: Ọ̀pá tó rí kan lẹ̀hún kàn. Ó yá ta ló mọ̀.
7: Orúkọ mi ni Àdúrà Òrùsùlíà. Ìdáhùn sí ìbéèrè yìí ni Òjò.
1: Ó gba ìpàtẹ́wọ́ fún un. Ẹ jẹ́ ká dá dúró síbẹ̀ ká bọ́ lórí sórí àlọ́ àpamọ̀.

0: bá ọ lẹ. Kí ni mo pè é? Alágbára mọ́ mẹ́rò bàbá ọ̀lẹ́, òun ni àkọlé àlọ́ wa tààrọ̀ yìí. Ní ìgbà láéláé, ìlú kan wà tí arákùnrin kan wà. Arákùnrin tí à ń sọ yìí, ó ní agbára débi wípé tí wọ́n bá fi àáké la igi títí tí wọn ò rí àáké fi la igi, ọwọ́ ló máa fi ń ya igi. Tí àpáta ńláńlá bá yí sí ojú ọ̀nà tí ó ń dí àwọn èèyàn lọ́nà tí ò jẹ́ kán rí bi kọjá. Ọwọ́ lásán báyìí ni firigbọ̀n ní orúkọ rẹ̀. Ọwọ́ lásán ni firigbọ̀n fi gbé tí ó fi lẹ́sọ̀nù bí gbàtẹ́ pé èèyàn mú òkúta nílẹ̀lẹ̀. Ó ní agbára débi wípé gbogbo èèyàn ló mọ̀ wípé alágbára ni. Ó wá ṣẹlẹ̀ wípé ní ọjọ́ kan nínú ìlú wọn, ọba ní ìlú kan wà ní tòsí ìlú wọn tó jẹ́ pé ibẹ̀ ni àwọn ohun ìṣẹ̀ǹbáyé ìlú wọn wà. Ó ní kinní kan wà tó jẹ́ pé tí wọ́n bá lè lọ mú nínú ibi ibẹ̀ yẹn, tí wọ́n bá mu wá sínú ìlú wọn, yóò jẹ́ kí ìlú yẹn máa tùbà, kó túbà máa tùṣẹ́, kí eku máa ké bí eku, kí ẹyẹ máa ké bí ẹyẹ nínú ìlú wọn. Ṣùgbọ́n àti dénú ìlú tá à ń sọ yìí kò rọrùn rárá, nítorí pé ọ̀nà tó lọ ìlú yẹn kì í ṣe ọ̀nà tó rọrùn rárá, àti débẹ̀ gan kì í ṣe nǹkan tó rọrùn. Wọ́n pe gbogbo àwọn ọ̀dọ́ ìlú jọ wípé ta ló lè lọ sílùú yẹn kọ́ lọ mú kinní náà wá. Bí igbá ni tí wọ́n bá ti mú wá sínú ìlú wọn, yóò jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn nínú ìlú wọn. Gbogbo àwọn ọ̀dọ́ pátá ni wọ́n ń jẹ rí pípa àwọn òde lọ, torí pé wọ́n mọ̀ wípé téèyàn bá lọ kò sí àrídájú pé èèyàn lè lọbẹ̀ kó dé. Lẹ́yìn ìgbà tí gbogbo àwọn ọ̀dọ́ ti yẹ rí pípa àwọn ò lọ, àwọn òbí wọn gan ò gbà pé kí wọ́n lọ. Firigbọ̀n nìkan ló dúró pípa òun lè lọ, torí pé ọba sọ wípé ẹni tó bá lè lọ tó lọ mú ohun ìṣẹ̀ǹbáyé náà tó lọ mú wá. Irú ẹni bẹ́ẹ̀ ọba lòun ò dá lọ́la ni, kódà yóò di mọ̀lẹ́bí ọba, òun ó sì dá gbogbo ohun ìní òun, òun ó dá sí méjì, òun á fún irú ẹni bẹ́ẹ̀. Firigbọ̀n ló bọ́ síwájú ló ní òun ó lọ, òun á lọ mú nǹkan náà wá. Àwọn àgbààgbà ìlú wọn sì mọ̀ wípé bó ṣe ní agbára tó bẹ́ẹ̀ kọ́ ni òrì rẹ̀ mọ. Ó kàn lágbára ni, àmọ́ kì í sábà rorí, kì í kò jẹ́ni tó mọ́ rorí. Arákùnrin kan náà tún wà nínú ìlú yìí bákan náà, orúkọ tiẹ̀ ń jẹ́ Èrólógbà. Kí ni mo pè
1: é? Èrólógbà.
0: Èrólógbà, òun náà bá síta, òun náà lóun náà oṣù kejì firigbọ̀n, àwọn òjò lọ sí inú ìlú yẹn. Wọ́n gbà láti pé kí wọ́n lọ gẹ́gẹ́ bí orúkọ firigbọ̀n, ara tiẹ̀ ò balẹ̀, gbogbo nǹkan jàùjàùjàù yóò mọ ṣe. Tó bá gbé odidi àpáta ńlẹ̀ lẹ́bàá yìí, àpáta tí wọ́n ní wọ́n fẹ́ fi nǹkan fọ́, òun ò gbé lẹ́bàá yìí, ó mú bí òkúta ni. Agbára yẹn ti ó ti dá lójú, ó múra, ó bẹ̀rẹ̀ sí ní lọ jàù jàù, kò béèrè kankan lọ́wọ́ àwọn àgbààgbà, kò béèrè, ó ṣàn lọ tiẹ̀ ni. Ṣùgbọ́n Èrólógbà òun lọ fọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà tiẹ̀, òun béèrè gbogbo ibi tó gbọdọ̀ gbẹ́sẹ̀ ni, gbogbo ibi tó gbọdọ̀ dé dúró, gbogbo ẹ̀ ló ti wádìí lọ́wọ́ wọn. Bí firigbọ̀n ṣe ń lọ, ó dé ẹnu ọ̀nà ibì kan, ẹnu ọ̀nà ibi tí yóò sì wọ odi inú ìlú yẹn. Kàkà kó farabalẹ̀, kò farabalẹ̀ rárá, jáu jáu jáu tó wọbẹ̀ báyìí, inú kòtò ló já sí. Ó já sínú kòtò báyìí, ibòmíì ló ti lọ bára rẹ̀. Ṣùgbọ́n firigbọ̀n Èrólógbà bóun ṣe ń bọ̀, òun rọra wo ojú ọ̀nà lẹ́yọ kọ̀ọ̀kan, tó bá débi tó yẹ kó yà, tó bá débi tó yẹ kó dúró, yóò dúró. Òun ṣe bẹ́ẹ̀ fá tó fi wọnú ìlú yẹn, gbogbo ojú ọ̀nà gbagagbaga tó wà ní rọra ń fi ọgbọ́n, rọra ń fi èrò, ó fi kọjá níbẹ̀ títí títí tó fi dé ibi tí ohun tí wọ́n lọ mú tó fi débẹ̀. Ó ṣe débẹ̀ báyìí, orí kinní náà nínú igbá tí wọ́n gbé sí, ó mú aṣọ funfun, ó fi dì í, òun gbé bọ̀ wá sínú ìlú. Firigbọ̀n tiẹ̀ nínú jàùjàù tó ṣe, ó ti lọ já sínú kòtò. Kòtò tó já sí báyìí, ó padà lọ bára rẹ̀ ní ẹnu odi ìlú wọn tó ti gbà kọjá, ibẹ̀ ló lọ já sí. Kò rí kankan mú wá sí ilé nígbà tí kò fi ara balẹ̀, kò dẹ̀ ní ìrònú. Ṣùgbọ́n Èrólógbà òun ọgbọ́n ló fi ṣe, ó ṣe gbé, ó gbé sínú aṣọ funfun, ó dì mọ́ gbàyà, ó gbé bọ̀ wá àárín ìlú. Ìgbà tó fi dé láàrin ìlú, gbogbo aráàlú ti péjọ lọ́tún lọ́sì láti wo nǹkan tí ó mú dé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kì í, wọ́n sá, wọ́n mú dé àfin ọba. Wọ́n ọba ṣe gbogbo tó yẹ kó tó ṣe ládéhùn. Ọba fún ní ẹṣin, wọ́n gbé gorí ẹṣin, wọ́n kó owó fún. Ọba fún ní dúkìá, kódà ọba tún ní ó ti di mọ̀lẹ́bí ọba láti àsìkò yẹn lọ. Ṣùgbọ́n firigbọ̀n tóun ti fi jàùjàù tó fi da gbogbo ẹ̀rú pẹ̀lú gbogbo agbára tó ní, kò rí kankan mú wá sínú ìlú. Ìtìjú òun ló fi wọ àárín ìlú wọ́ọ́rọ́wọ́. Bí ọba ṣe dá Èrólógbà, ó ṣe dá Lọ́lá nìyẹn. Mo lérò pé a rí ọgbọ́n kan àbí mi kọ́ ń bẹ̀. Ẹ sọ̀rọ̀ ibi ni a lè dúró lórí àlọ́ aládùn lórí ètò àlọ́ bàbá àgbà, èyí tó wáyé sétí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ Diamond 88.7 FM tí a wà ní yídì tuntun ní ìlú Ìlọrin ile eko ti won gba ipo alola leju le eko si awon ni oloje community secondary school oloje community secondary school ti won wa ni inu garage oloje ni inu ilu ilorin labi akoto giwa ile eko malam saka ibrahim oluwadare pelu awon isomogbe won awon amugbalegbe won ti a mo si vp vp admin angia ibrahim suleya ati vp academic malam ahmed Abdul Fatai Yara ati VP special duty Aji Ashakrat Bola Ajumobi

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dè ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: àmọ́ kò sọ sí ìgbìmọ̀ ẹ̀sọ́ fún mi pé mi mo lọ ọmọ àmọ́ mo sì jọ.
1: Kò sọ fún yín gbà yín lẹ lọ ọmọ.
0: Ẹ̀ẹ́.
1: Kò sọ fún yín gbà yín lẹ lọ ọmọ ṣùgbọ́n ọmọ jọ yín.
0: Ó jọ ó dà Ọlọ́run gbọ́.
1: Ẹ kí ló wá ń ṣẹlẹ̀ kí ló wá ń ṣẹlẹ̀ gangan báyìí pé ṣé pé kò fẹ́ gbọ́mọlẹ̀ fún yín ni.
0: Mo ti wo gbogbo wa láti mo ṣe fóònù yín gbogbo ẹ̀ kankan báyẹn. Wà á pẹ́ tán o máa bí tẹ̀mí fún mi.
1: Ok so ohun tẹ fẹ́ kán gbà yín mọ̀ràn fún ni pé arábìnrin ohun tẹ fẹ́ káwọn èèyàn kán gbà yín mọ̀ràn fún ni pé arábìnrin ti wá báyìí ẹ wá ń rò ó pé ṣé kẹ gbà tọwọ́ tẹsẹ̀ ìyẹn àkọ́kọ́ àbí. O ti yé wa bẹ́ẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì òun wá ni pé ọmọ tó wà lọ́wọ́ yìí tẹ́ ẹ sọ pé ó jọ yín dáadáa yìí kò sọ pé ẹ̀yin gangan lẹ lọ́mọ. So ìbéèrè méjì ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé ẹ̀yin lẹ lọ́mọ.
0: Èmi mọ̀
1: àmọ́
0: òun jáde fún mi
1: kí mo
0: rí pàápàá.
1: Àmọ́ òun bọ̀ àmọ́ òun sọ pé ẹ̀yin kan lẹ lọ́mọ.
0: Tẹ́mi bá dẹ̀ ti mẹ́nu pa rẹ̀ yóò máa ń bínú.
1: Ṣe ibi méjì lẹ fẹ́ káwọn èèyàn gbà yín mọ̀ràn fún. Kò sí wàhálà kò sí wàhálà. Èmi náà mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà náà wọ́n ti gbọ́ báyìí wọ́n á tọ yín sọ́nà irú orin tẹ́ lù sígbẹ̀dù yìí wọ́n á tọ̀ wá sọ́nà níbi méjèèjì ó ti di àwọn mẹ́ta báyìí. Ẹja ṣe báyìí já sáré lọ sí ká polówó ọjà ní pápápá tá a bá ti dé a tẹ̀síwájú lọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ti sọ síta ẹ ṣeun kò ní bàjẹ́.

Palace Tower. Láti ìlú tọ́lọ́ ọmọ. Nǹkan tóbìnrin yẹn ṣe ò dára rárá. First mo wà ní 4 years, second wà ní 2 years tó ti san lọ. Ó wá rí.

0: 6864 0913 655 6864. Ni binu ni o ogbo wo kata wa la sale ina ni e gba mi bi nti ri lale ina ni e gba mi bi nti ri e ti bo ti arabirin na so bayi bon ti ya wa iso kini kan se abi se ai ti romo gbejo na lo fa gbogbo eleyi toju won ri lodo oko won yi abi kini un na ki lo sele na lapa be won si ti nbe won awon mole bi oko ti nbe won pe iro o mo keru re o mo konu le yo o ni suru na ni o ori omo ni npo mo waye o oni suru na ni oni suru na ni won si ti ni lati bi odun bi meta si merin seyin bayi di bible tin so yi kaka ko san laro omo iya je gbo omo nu re ni fi n bobi kini karabirin ko se ni ibi ton wa bayi ah okay ja gbiyanju atunse siwaju si lagba bi hello etiwole o hello
1: hello
0: hello my kale
1: kweto
0: yes ma
1: mami wale ni sori na ti
0: kabo mami wale mo wale ba n gbohun soke die si o die na ni
1: madam to soro nti
0: e se mama mi
1: Olorun o bun suru to ba le ni o tin ti suru se se ni to ba le ni to ba wa wo pe kini yo mu apa tension bank o yera Ọlọ́run kò fún lọ́kọ̀ mi. Àwọn tó wá gbà pé ọ̀rọ̀ Ọlọ́run àfọlọ́run sọ tó ṣe sùúrù títí orí ọmọ ní pọ̀ máa wáyé Ọlọ́run ó fún lè máa mú yóò dóun náà ló lọ́run ó dà láre láìpẹ́ láìpẹ́. Àmọ́ sùúrù gidi ni kó má kó lẹ́kàn rárá torí tó bá kó lẹ́kàn obìnrin lèmi náà. Àpá tẹ́ńsán bá dé ọ̀rọ̀kùnrin ò ṣe kó lé apá lọ́ọ̀kọ́ sí apá ń bá ń rọ ọ̀dà àlẹ̀. Ọ̀rọ̀kùnrin ṣe ń pèèyàn máa kó lé àdéhùn ìgbà fẹ́ para rẹ̀ lọ́jọ́ àìsàn náà ní bí ó kú sí yà náà ní bí ó wáyé àfún sí ọ̀nà láǹfà tó ṣe ṣe é.
0: Ṣé màmá kò ní bàjẹ́ wọn nọ́rọ̀ ọkùnrin ò ṣe é pọ́n tó bẹ́ẹ̀ náà pé a wà mọ́ rí èjìká ńlá kò sí bó wá ti wá ń wọ̀yàn léjìká ṣe là á gbé lẹ̀ wọ́n ti sọ ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ wípé tọ̀ ẹni sùúrù ni sùúrù yìí sì jẹ́ sùúrù tó lọ́jọ́ dáadáa ẹni sùúrù ni mo ní ẹdúró mẹ́ ìbáwọn tán fẹ́ràn yín náà ni ẹ̀yin náà sì ti sọ pé ẹ lè máa ṣíkò ní ọkàn bọ́ sọ́kọ́ kejì orí ọmọ náà sì máa gbọ́mọ wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà ẹlẹ́ẹ̀kejì tó sì wà ń bẹ̀ náà tó tún jẹ́ bí irú ẹ̀ òun náà ni pé tó bẹ́lẹ̀ ìbá pọ̀ jù títí ń fa ìfúnpá gíga àbí ìfúnpá ti ń lọ́lẹ̀ jù tó ti ń fẹ́ máa dàbí pé ìtì fẹ́ máa páǹkì èké sí àlàáfíà tí ń bẹ lágọ̀ọ́ ara yín má má ṣe pé ìrònú méjì kan síbì kan ẹbẹ sí ara yín sọ̀rọ̀ ẹbẹ sí ara yín sọ̀rọ̀ nítorí ẹni tí ètí kù ní ráyé gbé ẹni bá ti kú ńkọ́ wọ́n ní ò ráyé gbé o 0913-655-6952 0913-655-6952 ẹ jẹ́ ká sáré lọ sójú òpó ti Facebook ká kí àwọn tó wà ń bẹ orí Yomi Abdulwasil ẹ jẹ́ máa kí Zakariyao Abdul Fatai wọ́n wà ń bẹ náà tán kí wà ń bẹ o Ari Biola Oluwabukola Ari Goodluck Murphy Ari Yemi Adekunle náà ti wà ń bẹ̀ ẹ ṣeun kò ní bàjẹ́ arákùnrin kan náà gba arákùnrin kan nímọ̀ràn wọn ni tó ohun táwọn ń sọ wípé kán tí ẹsẹ̀ òfin bọ̀ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí arákùnrin kán tí ẹ ṣe gbọ́rọ̀ àwọn ọmọ ìṣẹ́gbẹ́ kan díẹ̀ náà kán pè ṣẹ́gbẹ́ kan díẹ̀ kán jẹ́ kí àwọn ọmọ yẹn kó ṣe kíni tó kó ṣètọ́jú wọn díẹ̀ ẹ bá pààrà rẹ bá ga ni kó ṣètọ́jú wọn díẹ̀ ó wà ní pé tó bá kókó bá wá pé àwọn ọmọ ó béèrè bàbá wọn bá kókó bá sì ti pé káwọn náà ṣe kíni kán má fàágùn kán ṣe ìtẹ́wọ́ gbà wọ́n mọ́ wọn eléwà láti ọ̀dọ̀ bàbá adédèjì ayọ̀ adé

0: ayọ. Ẹ ṣeun baba kuni baje adedeji o adedayo ẹ ṣeun. 0913-655-6952. Hello.
1: Ẹ̀mọ́ ẹ̀kálẹ̀ ẹ̀kọ́
0: ètò. Ẹ̀kálẹ̀ ṣe é káàbọ̀ sórí ètò.
1: Ẹ̀mọ́ ọlọ́run ní pèpè jẹ.
0: Yẹ́sà ẹ̀ ṣàtẹ̀síwájú sá.
1: Orí pẹ̀lú ẹni tọ́lọ́ ọmọ láti fi tọ́lọ́ ọmọ. Èyí tí ẹ mọ fẹ́ gbẹnu sílẹ̀ ni ètò sọ̀rọ̀ láti tó sọ síta ń sọ. Ìgbà tó ti rí báyìí àwọn àgbàlagbà tó pé kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. Àti jẹ́ pé àti ìkẹsẹ̀ méjì gbogbo ọ̀ní ti ń fà akẹsẹ̀ kan gbogbo ọ̀ní ń fà á bá akẹsẹ̀ méjì gbogbo nǹkan. Ìmọ̀ràn kí ni fẹ́ fún máa ẹni pé kó bẹ́sẹ̀ sọ̀rọ̀ àjẹ́ pé ibi tí ó ti dúró kò sí tó nìyẹn ọlọ́run á fún níbi ìdùnkù ayọ̀ o.
0: Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ ńlá gbàrọ̀ lọ́hùn.
2: Kalẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Mr. Rasheed Látòkunrin. Ṣé rí Umar tó sọ̀rọ̀ tán sìn tán sọ̀rọ̀ tán sìn sìn ẹ mọ̀ jẹ́ ká wulẹ̀ tanra wa máa yin ò nífẹ̀ẹ́ wọn mọ́ ṣé o ká so tọ̀rọ̀ fúnra wa máa yin ò ṣe kí ni kò nífẹ̀ẹ́ wọn mọ́ ọ̀dọ́ akíntú yigi ní prógráàmù yìí o kan gbàdúrà kan ra kó bẹ́ẹ̀ jẹ́ẹ́jẹ́ ẹ̀mí lójú o kan kó bẹ́ẹ̀ jẹ́ẹ́jẹ́ kan gbàdúrà ọkọ ọlọ́run sọ ọkọ alálùbáríkà tiwọn fún wọn bí mo ṣe ń gbọ́ owó máa yìí. Àgbà ti ń débọ̀ díẹ̀ díẹ̀ o ọ̀dọ́ èèyàn lè fi voice èèyàn lè fi george àgbà ti ń débọ̀ díẹ̀ díẹ̀ kán kú òun bẹ́ẹ̀ ọlọ́run pèsè ìyàwó tiwọn ọkọ tiwọn fún wọn sọ́rí máa yàn ò nífẹ̀ẹ́ wọn mọ́ o ẹ̀mọ́ ìjáwó ṣé mọ̀lẹ́bí ìgbà tó láwọn mọ̀lẹ́bí ọkọ ń bẹ àwọn ṣé àwọn mọ̀lẹ́bí ọkọ náà fẹ́ bá náà fẹ́ mọ́ ṣe bí ọkọ lé lórí ni àwọn ọkọ o àwọn náà kàn sọ tiwọn ni o sọ yẹ pé ètò orúkọ mi ni Rasheed Látòkunrin. Ẹ ṣé
3: ẹ kálẹ̀ o ẹ jọ wúmà tó tún rí táìmù ẹ dá sí fún àtọ́ yẹ pé ọkọ ti fẹ́yàwó méjì kó tó fẹ́ pé òyìn jẹ́ kẹta lẹ́yìngbà ẹni ọkọ tó wá fẹ́ ìyàwó mi bá sọ wà yẹn pé kó tẹ̀síwájú because tí wọ́n fẹ́ dúró jẹ́ sí níyàwó mẹ́ta náà wá sí kẹrin àbí báwo ìyàwó ti dín mẹ́ta sí ń bẹ̀rẹ̀ àwọn ọlọ́wọ́ jẹ́ ní kẹrin lórí ọkùnrin kan so àwọn yóò wà wọ́n rẹ̀ sí ìbímọ kọ́ lọ́wọ́ pèsè ọkùnrin kan tẹ̀síwájú kọ́ wọ́kọ́ mi.
0: 0913-655-6952 ní nọmba tẹ pèsè tẹ fi dá sètò láṣálẹ.
4: Ẹ lọ́wọ́ kálẹ̀ fẹ́ dá sí ètò ni ṣeré tí man tí ó ní pé ìyàwó kan ń ní fóun tó ní kó nǹkan lòun ni oyún tó lọ tó tún wá dé tí wàá pọ̀ mọ́ yín jọ òun tíyàwó ẹ̀ tí wàá ní wọn fẹ́ padà kí ló fẹ́ padà wá ṣe ẹ yẹ ká ọmọkùnrin wò pé kí ló fẹ́ padà wá ṣe ṣé obìnrin tán láyé ni èèyàn ní oyún fún ẹ lálàkọ́kọ́ oníwọ̀kọ́ ló ní ṣé kò ti mọ̀ pé ó fi máa gba pé kí ọmọkùnrin máa fóun lóyún kó máa gbúdọ̀ fẹ́ lómìn ni so ó lóyún gbogbo ọmọdé onígbọmọ jọ ẹ àlọ́ àlámọ̀ bí àwọn olórin lóòótọ́ bíi lọ́mọ tí lọ́mọ ẹni tó nu oyún but kí ló wá padà wá ṣe ibi tó gbé oyún lọ ẹni tó nígbó fóun lóyún kò ṣe dó síbẹ̀ tó wá nígbó tó wá fi padà àwọn ìmọ̀ tèmi ni pé ìgbà àkọ́kọ́ kò ṣe kí ni kó má gbowó obìnrin padà mọ́ kó jẹ́ kó máa bá tiẹ̀ lọ kó má tẹ̀bá nẹ́ni ti papọ̀ wájú òun ló ní ọmọ yóò padà wá bá ẹ ṣeun ẹ máa bí tó bọ.
0: Ẹ ṣeun gidi gan ni kò ní bàjẹ́ kò ní bàjẹ́ akẹ́yì. Hello.
1: Ẹ kálẹ̀ o.
0: Ẹ kálẹ̀ sá.
1: Abdul Fatai Alaro látògidi.
0: Yòó Abdul Fatai Alaro.
1: Obìnrin tó sọ̀rọ̀ tán nísìnyẹn kò tí ì débi tí ń lọ tẹ́dọ̀ bá sì tí ì débi tí ń lọ kò ní dúró bó tiẹ̀ bá a yọ tọ́jẹ́ pé kò sínú oyún ni ọkùnrin yìí bẹ̀rẹ̀ wá báyìí pé tọ́jẹ́ pé inú oyún ló bá wà tó bá bẹ̀rẹ̀ wá báyìí ìrònú yóò tún jù báyìí lọ pé kígbà tí ò lóyún tí ò gbọ́mọ lọ́wọ́ ó kú ń bẹ ọyìn àwọn fámìlì lọ fẹ́ o wá ní àwọn fámìlì ni wọn kó wọn dúró àwọn wà lẹ́yìn òun bá táwọn ni wọ́n fẹ́ ni ìrònú ọmọ ṣe léṣe kọ̀rọ̀ ayé yá ju tàlìkíámọ̀ lọ o kọ́ rọra kó ń bẹ ọlọ́run ó ti ẹ̀fọn péèyàn bá tì débi tí ń lọ kò ní dúró Abdul Fatai Alaro látògidi.
0: Ṣeun bàbá béèyàn ò bá débi tí ń lọ wọn ni ò máa rò sẹ.
5: kale o Mr. Fresh eku eto oruko mi ni Samson lati base ni Lorin fe da titi arabirin ti won so last nsin lori titoko won to fe won si to nse bakan bakan si won nsin ti oro di pe o ti fe lomi loyun ta pe nkankan ni maran temi ni shoki sa mi o ba gba niyan ni maran kan kuro nle fun a kin tu yigi o ti fa pari su han o ti di pe to fi omo gan o ti fi gan ah iyen lagbara die o gba mo le bi ta kan pe ko mo ko yen ko si nkan kan be bi se o kan ma waste time are ko po soke raja ko to di pe to waste time are o ti pe ko sun le mo ko don le mo won gbara won ye mo de bi pe o tun fi omo gan o tun fi bu o ti fi gan ah iyen ti ko n pe kini na ko ra ko te ni di pe e te gbule so pe ki le fe se mo Ọlọrun ko yin papọ niyan o wu yin ni ko wole da yin niyan e po sokara da raja ti Ọlọrun ba si so pe e si young e si reyan te pe yo do ti yin to Ọlọrun bo si se to da fun yin so e ma eni yi ko se oro tan le ba so e kan gbagbe e po sokira raja gege bi mọran temi ke ma wule waste time ni bi te wa yin e ma bi to bo
0: mo ti ra yo hamino e ka bo sori eto ha Hey, iyan kan si gbiyanju lati so sita lapa bi, ṣugbọn gẹgẹ bi ati mo nso, won ru ofin o, won ru ofin eto yi o. Ani ko gbudo koja iseju meta, o poju iseju meta bo. Ṣugbọn le ta ri, o wo bi iseju merin, o tun wa le. Iseju marun, o tun wa le. Ele ipo die, o po die, ogbon la wa da si bayi. Eni siti gbiyanju lati le so sita ogbon la le da to jawo ogbon ta le da si kanon le se to je bi iseju bi meta bayi sugbe le ti wo bi iseju marun o le shali menu bayi le la shale bayi
6: hello Mr. Fred
0: mama mi o
6: ni mo nira
0: mi olohun ba o
6: Ami
0: Ọlọ́run ọba.
6: Àwọn oníṣọ́kọ fẹ́wọ̀n ní ṣaya ní lágbára láti ogun olólùfẹ́ lọ́kùnrin àti èmi náà lọ́kùnrin lóbìnrin. Gbogbo yín dá mọ̀dí ẹ̀ nímọ̀ ni bàbá tó lè jẹ́ náà rò mọ́ bá jáde bàbá náà lágbára Ọlọ́run. Ṣé ẹ nígbà tó sọ̀ gbẹ̀yìn yìí ẹ pé èmi sọ pé kéèyàn ó kò ní ọkọ. Bọ́ọ̀sì mọ́ sọ pé kinní kan ṣe rí ibi tọ́rọ̀ dé dúró báyìí ọkọ ò ní ìfẹ̀rẹ̀ mọ́ rárá. Torí sì ni pé ìyàwó yẹn ti lóyún ó sì bímọ. Ọlọ́run sí gbàdúrà tẹ̀ kò tí ìtẹ́jú fún fa ṣo ṣe before àwọn obìnrin táwọn wá dẹ̀ short àwọn ọ̀rẹ́ àwọn ẹbí tán ní kójò kó sáwọn ẹbí yóò mọ ṣọpọ̀ ẹ̀fún àbá ni wọ́n mọ̀ sí gbáná mọ̀ ṣàwó fún èmi ò faramọ́ pé kójò kó o kó dákun tòun sọ náà tí bá gbọ́ tá à ń sọ lálẹ́ yìí tó ṣe fá ìwé ààrẹ kò lórí kò gbọ́ gbà àṣà bàbá tó sọ fún ṣáà kó wá lọ lórí kọ́kọ́ tó mọ̀ ṣe lé à ní pé kójú kọ́jú ìyá ọmọ ọ̀sìyá kí ló fẹ́ mọ̀ jẹ́ ǹsìn ìyá lásán lè sọmọ fọ́ mi ìsìn kójú ọ̀n torí sọ ọlọ́run kò ọlọ́run ó ṣọ̀kọ́ alálùbáríkà yóò sì fún ọlọ́mọ ọdún èyí tó dààmú ọlọ́run ní fún ijó mọ̀ pípọ̀ ọlọ́run ní fún kó èsì gbá ìṣẹ́ ẹ̀rù ẹ̀ àwọn ilé kórí ẹjẹ́ kí n mọ̀ ọ̀lọ́kọ́ àmọ́ni ọmọ ọlọ́kọ́ mọ̀ ọlọ́ ni o ọ̀pọ̀ ẹ̀ tí ó ti ìfẹ́ sí kúrò lẹ́nu ọkọ̀ ẹ̀ pátápátá ilé àtọ̀nà kálukú òní dàrú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó
0: ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ máa ń sọ náà bí àdúà omi gbóná lọ̀rọ̀ kò ní tajú wa lágbára ọlọ́run 0913-655-6952 mo kí mo ní arákùnrin kan ti fóun náà ránṣẹ́ tí wọn láti ọ̀dọ̀ tí wọn náà tó sì jẹ́ pé bí mo ti ń wẹlé yìí ń wájú tèmi yìí o ìṣẹ́jú márùn-ún ó lé kẹtí ẹ̀ wá lé díẹ̀ ó wá lé dáadáa káṣá sọ pé ìṣẹ́jú mẹ́fà eléyìí ti gùn jù ó ti gùn jù ṣùgbọ́n àṣì lórí ọ̀fẹ́ tá a lè dá orí ọ̀fẹ́ tá a lè dá ni pé lágbára ọlọ́run ọba lágbára ọlọ́run ọba a fi tiyín a fi ṣe ìṣíde fún ètò tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ṣùgbọ́n wọ́n tẹ́ bá mi dá sí ni pé ẹṣẹ́ májò kọjá ìṣẹ́jú mẹ́ta ó pọ̀ ju àrírẹ́ rí ìṣẹ́jú mẹ́ta àti àbọ̀ àwọn èèyàn lè ṣe kíni wọ́n á lè fọkàn máa fi bá yẹn lọ tó bá ti gùn jù a máa fẹ́ máa dàbí àtúnwé asán láàrin àbí kan a máa dàbí pé ẹ̀yin gan-an ìhun tẹ́ ẹ fẹ́ sọ gan-an eraye so dada tori e ti faye soro ju lati le fe so awon eyan no si ni tete dasi no ni be o ta da ta si se ni pe e ba mi se bi iseju meta o po ju meta abo to ba di ose to nbo lagbaro lohun oba to lohun o da gbogbo wa si a wa gbe lati be 0913 655 6952. Hello, Kale. Yes, sir. Ẹ ṣeun kò ní bàjẹ́ kọ́ tún ìrònú wọn padà dá pé tó ìrònú rẹ padà dá ẹ ṣeun kò ní bàjẹ́ ẹ̀yin náà ti gba arábìnrin wọn ní kẹ́ẹ̀ tún ro dáadáa ẹ tún ìrònú yín kẹ́ẹ̀ tún ro tó túmọ̀ sí pé nǹkan kan ń ṣẹlẹ̀ lápá abí kan ni tó fi ń fa ti ọkọ̀ yín ṣe ń ṣe báyìí torí ìrìn àjò ìfẹ́ yìí àbí ìrìn àjò ìgbéra yín sílé. Ó kéré jọjọ jẹ́ ń pé pé láti bí i ní pé máa gáfárà lórí ètò aláwọ̀ ẹ̀tọ́ 0913 655 6952. Ṣùgbọ́n èmi mọ̀ pé lára orí ọ̀fẹ́ yìí ó yẹ ká sì rí èèyàn kan àbí méjì tá a ṣe kínní tí wọ́n á gba àwọn èèyàn mọ́ra kó tó di pé a mọ̀ gáfárà fẹ́tò láṣálẹ̀ yìí.
7: Hello, ẹkú ètò Mr. Fresh. Ẹkú ètò Samson ló sọ̀rọ̀ láti Basin nílọrin Kwara State níbí. Mo fẹ́ dá sí titi arákùnrin tó sọ síta ńsìn nípa ti ọmọ ẹ̀ tí wọ́n kó lọ sí tí ìyàwó ẹ̀ wa kó lọ tó gbé lọ sí Ìbàdàn pé nǹkan kò nídìí ọ̀rọ̀ tó lọ fà kò dẹ̀ nídìí ọ̀rọ̀ tó pọ̀ jù kó fi ẹsẹ̀ òfin kó fi tọ̀ ẹ̀ kọ́kọ́ wá àwọn fámílì ìyàwó yẹn kàn ná kọ́kọ́ wá àwọn kàn ná bá ti wá wọn kàn kó dẹ̀ sọ pé everything tó ń ṣẹlẹ̀ fún then kó lọ sọ́dọ̀ àwọn woman right a máa trace a máa invite ohun gẹ́gẹ́ fún ara ẹ̀ wá so that just kò nídìí pé bóyá ọ̀rọ̀ tó lọ fà rárá nǹkan tó ó wà very simple ni torí nǹkan tó ṣe yẹn nǹkan tó wrong ni ó ti kọ́mọ́lẹ̀ fún bí how many years ago wá o kàn nídìí sọ pé o fẹ́ kàn nídìí azin o kàn nídìí kọ́mọ báyẹn náà o dẹ̀ no kò yẹ kó rí báyẹn o so nǹkan tó yẹ kó ṣe gangan nìyẹn kó fẹsẹ̀ òfin tọ́ kó má wulẹ̀ kò tiẹ̀ nídìí pé kíní kankan kó rà fẹsẹ̀ òfin tọ́ máa bí tó bọ̀.
8: Hello, Aba Flash, Ekale. Ẹ̀dàkùnrin jọ fẹ́ dá sí ti obìnrin tó sọ lásìn ẹni. Ẹ̀sìn ṣe rí bí èmi wọn ti rí fún obìnrin yẹn àti fún nǹkan tí gbogbo àwọn sọ. Òun náà ni pé kóbìnrin yẹn kó bẹ́sẹ̀ ara ẹ̀ sọ̀rọ̀. Nítorí pé kí ni ẹni tí òun fẹ́ ó fẹ́ ẹ̀ṣẹ̀ kẹta. Lẹ́yìn pé ó fẹ́ ẹ̀ṣẹ̀ kẹta kò ṣe dáadáa sí ẹ mọ́ ó tún wá fẹ́ lẹ́ẹ̀kẹrin tó wá bímọ. Débi kó tó wá fi hàn pé o bímọ tó tún fi yan tó tún fi la lójú. Kí ló tún fi dúró wá ń bẹ̀? Torí lórí ètò yóò tọ́ kì í tún yegì a máa ń so yegì ni but kó máa kó bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́hún ṣe ọkọ tiẹ̀ fún. Torí kí ni ẹni tí yóò kọbi ara sí ẹ tí yóò yà sí ẹ mọ́ àwọn fámílì ni kò dúró. Bí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ṣáà fámílì ló fi máa ṣe ọkọ fún ni. So ìmọ̀ràn tèmi ni pútọ̀ kó bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́hún bá lọ́hún ṣe ọkọ tiẹ̀ fún. Torí kí ni gbogbo èyí tó ń ṣe yìí ìyá kí ló fi máa jẹ bí ọ̀rọ̀ tí ìyá Ṣukúra sọ. Ṣé ìyá ọmọ ni ká pè ní àbí ìyá kí ni ká pè. Ìyá lásán lọkùnrin jẹ tó kí ni ọkùnrin ọ̀ look side ẹ mọ ó tó kọ́ tó pé kò tó wá fún owó oúnjẹ mọ́. So ó ti pàtì sínú lé ni ó ti àbádọ́nà nìyẹn. So ó ti ní jẹ́ kó mọ̀ pé òun ò ṣe mọ́ nìyẹn. So mo tèmi náà ni kókó bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ sára ẹ̀ sọ̀rọ̀ ó lọ́wọ́ ṣọ̀kọ́ aláyòbágà fún un mo abé tó bọ̀.
0: Hello, ẹ kalẹ̀.
9: Ẹ
0: ṣeun ẹ̀ka ọ̀ sórí ètò. Yes, sir.
9: Nǹkan tí mo sì wà yẹn bó ní problem kankan àwọn ìyàwó tó ní wọn jọ ń sọrọ pé bí akínyẹn ó lè jẹṣẹ ọwọ wọn ni òfin lóyún ìkejì irú ẹ ṣẹlẹ sẹgbọn mi kan rí sẹgbọn mi fi ọmọ igbó kan wọn ṣe títí tí wọn àlóyún kò yọ ìyàwó yẹn ò lóyún tí ò dẹ̀ ń ti kó bí yóò bó bẹ̀rẹ̀ kankan ń rí gẹ́rẹ́ tí ọmọbìnrin yẹn lọ ẹni tó lọ fẹ́ kò lo oṣù mẹ́fà bẹ́ẹ̀ ò dẹ̀ lóyún ẹgbẹ́ mi náà bẹ̀fẹ̀ lóyún àwọn ọmọ ẹ̀ náà ti ń bímọ sùn nǹkan tí màá sọ fún mi pé kó má wulẹ̀ kórí ti ẹni tí kọjú ẹ̀ tó lọ torí ọjọ́ obìnrin ọ̀ fẹ́ kó tó lẹ so that kórè ti wá pífẹ́ ti ẹ̀ ní ìsíwájú ọlọ́run adé ṣe ọ̀nà ẹ̀mí rẹ ẹ ṣe.
0: Ẹ ṣeun bàbá, kò ní bàjẹ́, kò ní bàjẹ́. 0913-655-6952 0913-655-6952 Ẹ jẹ́ ká wo bí ìpè bí méjì sí ká máa gá fara lórí ètò láṣálẹ̀ yìí. Hello, ẹ ti wọlé. Hello, tọ́. wọn àwọn ò lò rárá mo kìlẹ̀ ńlá wọn fẹ́ lò 0913-655-6952 ìpè tó kẹ́yìn létò láṣálẹ̀ inú.
10: ẹ kalẹ̀
0: ma
10: ẹni ṣètò ṣe
0: àmì o
10: jẹsẹrẹ a máa ń dà máa yóò máa lọ tó wá
0: àmì ọlọ́wọ́n bá
10: ọ̀rọ̀ tó yẹ kó ohun tó ṣẹlẹ̀ báyìí ó ní pé kò fẹ́rù ẹ̀ kó kúrò níbẹ̀ torí iyì ní péńpé láàárín lẹ́sí ìyàwó gbèsè tí ojú bá kúrò ọkọ̀ ní kúrò ṣe rí ọkàn ò léegun kó jọ kó torí ọlọ́run kó rìfáàsì kúrò níbẹ̀ kó kúrò láàrin àwọn mẹ́ta yẹn tó wàá gbàdúrà dáadáa bí ọlọ́run kó yan tiẹ̀ fún. Àwọn tó wà ní age of 50 years wọ́n padà ń bímọ ètò ọlọ́run yàtọ̀ sí ènìyàn tó fún díẹ̀ yìí nǹkan tẹ̀mí kàn ní sọ òun ni mo sọ yìí orúkọ tèmi ni wọ́n mi kí tẹ́lẹ̀ ọmọ láti ìlú ìlàlà ẹjọ́ kó kúrò níbẹ̀ ni o kó mọ́ ti pèsè ikú sí i torí èrè tí mo fẹ́ jẹ èrè tó sì fẹ́ jẹ ńbẹ̀ ṣé èrè irinṣẹ́ ọkùnrin ni ó fi mọ jẹ ni àbí tọ́kùn tó kọ́ lọ lódùmarè kó ṣàánú fún wa olùwàsàn
0: gbogbo àwọn obìnrin àníṣìyàn ẹkú ètò mọ́mí kíkẹ́ lọ́mọ láti ìlú ìlàlà. Mọ́mí kíkẹ́ lọ́mọ ṣeun kò ní bàjẹ́ á máa lọ lórí ètò láṣálẹ̀ yìí. Ẹ̀jẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn èèyàn pátá tẹ́ dá sètò yìí láṣálẹ̀ yìí tí ẹ fọwọ́ rò mí tẹ́ gbé mi gẹ́gẹ́gẹ́ tẹ́ ń fọkàn bá wa lọ. Gbogbo ọlọ́pọ̀ àwọn èèyàn náà tó ń gbìyànjú láti sọ síta tẹ́ ń ṣe kínní tẹ́ ń gbá àwọn mọ̀ràn tẹ́ ń gbìyànjú láti sọ síta gbogbo ọ̀nà yìí tẹ́ ń ṣe yìí kó lè dá fún àwọn tó sọ̀tà àtàwọn tó ṣe pé wọ́n ń gbà yàn náà mọ̀ràn làwọn méjèèjì lágbára ọlọ́wọ́n bá mo gbà á ládùúrà pé tó yóò dá fún oníkálukú wa lágbára ọlọ́wọ́n ẹ ṣe o lọ́ba lọ́ba níjòyè níjòyè ọ̀tọ́ kù lùlù tẹ̀ ń gbé tó yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni láwọlé sùn yóò máa ṣe kínní yóò máa rí bí dùbúlẹ̀ láti lọ sùn lápá bíta wà yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá àdúrà tí mo sì gbà náà òun náà ni pé ní tójú oorun dojú kò ńlágbára ọlọ́run precious àfọlábí òun ló kọ́ tèmi fresh bá. Bow.

orí mi gbè mí ní ọjọ́ tòní, orí mi gbè mí ní gbogbo ọjọ́ gbogbo, orí mi gbè mí, orí mi gbè mí, orí mi gbè mí. Ṣé bí orí ló gbé agbé tí agbé fi bá wọn dọ́ba nílé aró? Orí ló gbé àlùkò tí àlùkò fi bá wọn dọ́ba nílé òsùn? Ìborí ló gbé lékèlèké tó fi bá wọn dọ́ba nílé ẹfun? Orí èmi ọmọọba mayowa kò sí níbi yàda ń ṣeré kí dk1 gbèmí lónìí, gbèmí lọ́la, gbèmí lọ́jọ́ gbogbo. Torí pé yorùbá bọ̀ wọ́n ní ogun báyìí ló lọ́jọ́ kan pọ́njú, orí ẹni ló ní ọjọ́ gbogbo. Gbogbo ojú ti ń gbọ́n mi nílé, kí kálukú fọwọ́ dórí rẹ̀, mo kọ́ ní orí tèmi ló mayowa kò ní gbàbọ̀dé. Ó dá orí gbogbo ò ní gbàbọ̀dé, ẹ sàmí, ẹ gbẹ́tọ̀ àmẹ́mí, àtàwa àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ àti gbogbo èèyàn olólùfẹ́ pátápátá. Ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀, níbi ẹni lọmọdé ń kawó èdè bí èjìlá gbá ń tayò ẹ̀ta bí ẹ̀ta ẹjẹ́ ká tara wa lọ́rẹ̀. Ẹ̀rín bí ẹ̀rín ẹrẹ́rin sinmi kí mi ló rẹ́rin sí yín, àrùn bí àrùn olúwa mọ́ sí wa lárugún, ẹ̀fà bí ẹ̀fà ẹjẹ́ ká fara wa mọ́ra. Ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ olúgbọ́n sòrò ó kèje, ẹ̀jọ́ bí ẹ̀jọ́ ẹni bá bí ni làájọ, ẹ̀sán bí ẹ̀sán olúwa jẹ́ ká lé sanwájú òwúrọ̀ lọ. Ẹ̀wá bí ẹ̀wá, ire owó, ire ọlá, ire ọmọ, ilé àìkú baálẹ̀ tọrọ kó wá wa lé gbogbo wa. Ẹ dákun, ẹ takà ó sì dànù, ẹ takà ó sì dànù. Ẹ wá kíkálukú forí rẹ mọ́ra, kíkálukú fa orí rẹ mọ́ra. Mo ṣe wí yóò rí bẹ́ẹ̀ fún gbogbo àyẹn olólùfẹ́ wa pátápátá. Àtàwa náà ẹ ṣàmì ẹgbẹ́ tó àmì mi. Tó bá rí bí aago mọ́kànlá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọjá ìṣẹ́jú mẹ́ta. Iléeṣẹ́ Diamond 88.7 náà la wà. Tá a ti ń dábí ọdún, tá a ti ń rọ̀ bí òwe lórí ètò ṣó yẹ kó fàjà. Látẹnu ọmọ yín tí ẹ ti mọ̀ bí àmọ́ dókítà ọmọọba Mayowa kò sẹ́ni bí yàda ń ṣeríkí DK1. Ọlọ́wọ́ bọ́tínì mi ò yí padà, àfin ò nídìí introduction láàrin ìjà. Ẹni tí ẹ ti mọ̀ bí àmọ́ owó náà ni Precious Afolabi tí gbogbo ayé mọ̀ sí Fresh. Ọwọ́ tó fi ń gbé sókè, tó fi ń gbé sálẹ̀, kò nídìí tó ọmọ náwó sí sàmí kan gbé tó àmì mi. Báàbáò kòkòkò báyìí náà ni ara tá ò mọ̀ ilé, àkì gbọ̀n okùnrin ẹ lórí ìtẹ́ láṣẹ ọlọ́ba mẹ́nu kò ní rẹ̀ o. Mo bọ sàmì èmi náà, sàmì tèmi náà. Tọ́ tí ó bá rí bẹ́ẹ̀, ọlọ́wọ́ bọ́tìnì mi, ó dà kó tó di pé a tẹ̀síwájú. Àwọn tí wọ́n jẹ ẹ̀bùn wa ní ọ̀sẹ̀ tí ó kọjá, Abdul Wasu láti Tokunbọ, wọ́n ti gbẹ̀bùn wọn. Mr. Abejide Thomas aka Oduah láti Ìlọrin, bàbá tí táwọn àtòbésìrè jọ ń jó pọ̀pọ̀ nu. Ó dà ẹṣinṣin, àwọn náà ti gbẹ̀bùn wọn, àjọṣe wa kò ní bàjẹ́. Mr. Daniel láti Òkè, Ọládélé láti Sango, ọmọ Omi láti Òkòló, Mr. Kọ́láwọlé láti Ẹ̀yẹ́nkọrin, Bọ́lá Kalẹ́ láti Gbọ́mọ̀sán àti Mr. Kazeem láti Òṣùgbò, wọ́n ti gbẹ̀bùn wọn. Tó bá rí bẹ́ẹ̀, dorúkọ aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ Diamond 88.7 FM kí wá pé ẹ̀ka alẹ́, ẹ̀ka ti kówó pé, ẹ̀ka ti ròyìn. Lórúkọ bàbá olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, Most Senior Special Apostle bàbá Olúwọlé Awotuyi, bàbá mo gbàládùá pé ajínigbé ara yóò mọ jẹ́ lọ́jọ́kọjọ́, tí ó bá tún mọ yàtọ̀ yóò tún mọ dá sí ní láṣẹ ọlọ́ba mi Odùmarè. Tó bá rí bẹ́ẹ̀, ká tẹ̀síwájú lórí ètò náà ló ní rabá jìgàn. Ọlọ́wọ́ tí ni mi, bàbá wa Wàsíù Àyíndé, ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀.

0: Razaki no.
1: Wọ́n ti jó dorí Razaki Kewa. Ṣé rí mo mọ̀mọ́ fi Kewa wọn lẹ́ni kó lọ dáadáa dáadáa torí àwa olólùfẹ́ wọn. Àyẹnkúnlé àyẹnlọ́wọ́ ni mo fi rántí lẹ́ẹ̀kan. Àyẹnkúnlé àyẹnlọ́wọ́ tó jẹ́ pé àsìkò tí irinṣẹ́ dé táwọn irinṣẹ́ tí gbogbo nǹkan yàtọ̀ àsìkò náà ni àyẹnkúnlé àyẹnlọ́wọ́ ni wọ́n dọ̀dọ̀ bàbá ké lọ́dọ̀ bàbá Kewa ni wọ́n ń jọ ni wọ́n ń búra múra mọ̀. Tọ́ kí mo fẹ́ fa yánbẹ̀ ni pé ìgbà tí bàbá Kewa ti wá kó irinṣẹ́ dé ọlọ́run wá lòun dé àsìkò gbọ́n lọ́lọ́run tó wá ní kí ránà wọn kó mọ tàn kó mọ buyọ kó mọ buyọ kó mọ buyọ. Àwọn abẹ́rẹ́ wọn ń bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n ń bá bọ̀ bẹ́ẹ̀ wọ́n ń bá bọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá gbàràn sí dé. Wọ́n fún wọn mọ́tò lóríṣiríṣi wọ́n fún wọn wọ́n sàn fún wọn láàyè ìbùn lóríṣiríṣi ààrẹ ni dewu wọ́n ní dewu rìsà kan tẹ́lẹ̀ wọ́n tún fún ọlọ́kan sí wọ́n sì láì fún wọn pé wọ́n sọ pé dewu di méjì nílé mi bẹ́ẹ̀. Èyí tí wọ́n ń kọ àwọn ọ̀rẹ́ wọn yòókù lóminú tí sì ń ba àwọn nu jẹ́ ni pé bàbá wa Kewa ò tí kọ́lé. Gbogbo àwọn yòókù wọn tó jẹ́ ọ̀rẹ́ tán jọ súnmọ́ra wọn lásìkò náà èyí tí ò tí parílé ó múra sí i láti parí ẹ̀. Wọ́n sáwọn ń bá bàbá wa Kewa sọ pé lágbájá ìwọ náà gbìyànjú kọ́ kọ́lé kọ́ parílẹ̀ bí bàbá wa Kewa nígbà náà lọ́hùn tí wọ́n bá ń kọ́lé kan lọ wọn lè kó dáyé kan kan ní kíní kan kò wà wọ́n mọ́ wọ́n tún wọ́n patì wọ́n lè nìkan wo kan tún kọ́ wọ́n lè sáwọn sà síbá kan wọ́n tún bẹ́rù míì àwọn àṣẹ bẹ́ẹ̀ débi pé ọjọ́ fi wá ń lọ. Ṣẹ́wárí lára àwọn ọ̀rẹ́ wọn yìí ìkan wá ń bẹ tó wá pe gbólóhùn kan níjọ́ náà lọ́hùn tó pe gbólóhùn kan fún wọn níjọ́ náà lọ́hùn. Kí ni gbólóhùn náà tẹ́yìn bá ṣiṣẹ́ déédéé rédíò àṣọ pípé sí yẹn àwọn bàbá wa méjì náà la sí ìwé ìrántí kan láti bí ọ̀sẹ̀ kẹta sẹ́yìn ta ni àwọn bàbá wa náà àwọn náà ni Alhaji Abbas Akande Obesere àti Alhaji Wasiu Ọmọgbọ́lá wọn KND Ultimate Alhaji Abdulkarim Agbana mo ti ń bí Yusuf Muritala Ọláìtàn mo ti ráwọn náà ń bí Suleiman Alágbó mo ti rí wọn níbí báyìí Ọba Vikilu Ọláníyè Yusuf Muritala Ọláìtàn Alhaji Abdulkarim Agbana mo ti rí yín bí bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ̀ ń bẹ́ẹ̀ ṣe ń kọ́mẹ̀ntì ẹ̀ mọ ṣẹ́ lógúnlógún ẹ̀ mọ ṣẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n Hakim Karebu mo ti rí àwọn náà ń bí Alhaja Ayọ̀ọ́lá Lawal Asukuti Lágbàjì ẹ̀sìn sìn Alhaja kú múrọ́dún Oríyọmí Abdul Wasiu Adébáyọ̀ Mary Habib Funṣọ́wọ́ Ahab Alfa Ọ̀yọ́ Ọ̀yọ́wílá ti Gao Sibi Agbọ́lá Ọláyinka Kamaldin Alhaji Ladi Gambari Habib Isa Fọlọ́nṣọ́ láti London Akúmúrọ́dún Akórèkódélé Dádì Fẹ́ láti ìlú Bodisadu àti Ọláyinka Babatunde Alanamu ẹ̀sìn sìn bẹ́ẹ̀ sìn kọ́mẹ́ntì ẹ mọ ṣẹ́ lógúnlógún ẹ mọ ṣẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n Ailara Abdulatif Ọlárẹ́wájú àti Alhaji Ọmọ Gbàdámọ́sí ẹ̀sìn sìn o. Tọ́ ọlọ́wọ́ tí ni mi gẹ́gẹ́ bí àwọn bàbá tí mo ní àṣìwé ìrántí kan àwọn náà ni Kewa the Ultimate àti Alhaji Abbas Akande Obesere jẹ́ ká rí gbọ́ jẹ́ ká rí fọ́nà ń gbọ́ àbí fọ́nà ò fẹ́.

0: Ha, ẹsinsin Sir Shina Peters. Yorùbá bọ̀ wọ́n ní bí ọgbọ̀n àgbà bá ń gbọ́n mi ságbọ̀n láì lọ́gbọ́n nínú irú omi bẹ́ẹ̀ a máa jò ságbọ̀n kágbọ̀n tó ṣe bí òwe. Mo rò pé gbọ́ Yorùbá tí mo rí ọgbọ̀n àgbà bá gbogbo bá àwọn ọgbọ̀n àgbà bá ń gbọ́n mi ságbọ̀n láì lómi nínú irú omi bẹ́ẹ̀ a máa jò ságbọ̀n kágbọ̀n tó ṣe bí òwe. Kí ló fa sábà bí òwe yìí? Àwọn méjèèjì ọlọ́run ni kún olú làákà. Ẹ̀gbọ́n tó ti Sir Shina Peters sọ, onílù táyé bá pọ́nlé tí ò fi ṣe ohun rere, ẹ jọ̀wọ́ ẹ fura. Mo ní ẹ jọ̀wọ́ ẹ fura sí o. Lọ fi ní MC Amọ̀ Bobby Brown, iṣẹ́ ìlú àtòrin ni iṣẹ́ wọn fi ṣe ohun rere. Ẹ mọ̀, àwọn èèyàn wọ́n yé sí wọn láàrin tán díẹ̀ ló kù lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ọlá pé Sir Shina Peters, ó ti lọ bá bàbá wa kéwà nílé, ó ti ṣàlàyé fún wọn pé báyìí, tó bá sìn tán báyìí, tó bá dọjọ́ iwájú, irú nǹkan báyìí, yóò fẹ́ mú àárín fín lọ́wọ́ láàrin wọ àtàwọn eléré kéékèèké. Ọlọ́run sì ní kí bàbá wa kéwà, kí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà yé yékéyéké. Wọ́n sì gbà sí Sir Shina Peters, wọ́n gbà sí wọn lẹ́nu. Àwọn náà wàá múra sí ọ̀rọ̀ náà nígbà náà. Tọ́, lẹ́yìn ìgbà tí wọ́n á múra sí ọ̀rọ̀ náà, tí wọ́n ń bá a lọ bẹ́ẹ̀, ṣé bàbá wa kí wọ́n the ultimate? Ǹjẹ́ wọ́n padà parí ilé náà àbí wọ́n parí ilé náà? Wọ́n tó parí ẹ̀, àwọn orin wo ló jáde? Ìgbà tán parí ẹ̀ tán, àwọn álbọ́ọ̀mù ni wọ́n sí. Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ta bá mẹ́nu lé ọ̀rọ̀ ìjà wọn, tá à ń ti fi álbọ́ọ̀mù táwọn méjèèjì ti ta síra wọn, bí à ń lápàdà play àwọn orin tí wọ́n kọ́ bẹ́ẹ̀, ọ̀ a sì lè ọlọ́sìn lè ní ká sọ̀rọ̀ débẹ̀. Ẹ̀yin bẹ́ẹ̀, kó tó di pé a gbọ́ bàbá wa kẹ́ wá the ultimate, kó tó di pé a gbọ́ wọn síwájú sí Abdulrazak Abidemi Shehu ẹ̀sìnsìn o, Abdul Fattah Ọlárẹ̀wájú ẹ̀sìn mo ti rí yín bí báyìí. Aminu Lai owó ni Fàárì Sadu láti Ìsàlẹ̀ Àlùkò ní ilé Ìbàdàn. Alhaji Sani Adébáyọ̀ Kamaludeen. Alhaji Kazim Onílé láti Emi Asod. Alhaji Ismail Adémọ́ládé Sinmi láti UK. Alhaji Ismail mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi, ẹ̀ ń wò mí live lọ́wọ́lọ́wọ́ báyìí ní UK. Ẹ jọ ẹ lọ orí WhatsApp yín, mo drop message kan sórí WhatsApp yín ní àti àná Alhaji Adémọ́ládé Sinmi ní UK. Ẹ dákun ẹ check ẹ̀kẹ́ tètè bá mi respond sí message yẹn. Ẹ ṣe mo dúpẹ́ o, àjọṣe wa kò ní bàjẹ́. Alhaji Adéni ọmọ gbàdámọ́ sí Alfa Ọyọ Gasibil Ọyọ Mr. Rashid láti Gambari, Mr. Joseph Ọmọrin Oye àti Israel Majesty Aino Orosun láti Texas ní United States of America. Ẹ sin sin àjọṣe wa kò ní bàjẹ́. Ọlọ́bọ tí ni mi, ọ̀ya ìkejì American Tips yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀ kò lọ.
1: Ọlọ́njẹ́ wáyé nírọ̀.

0: Kemi, yanu, l'Amerika So, mo ni gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ lóró bàbá wa Kẹ́wàndì Ultimate àti Alhaji Abbas Akande Obisiri. Èyí tó fẹ́ sẹlẹ̀ láàrin wọn àti Sáfínà Peters ẹlẹgbọ́n yẹn, Ọlọ́run sì pa ara rẹ̀. Nígbà tó lọ ní káàmì méjèèjì kò gbọ́ra wọn yìí. Ṣùgbọ́n bàbá wa Kẹ́wàndì Ultimate, wọ́n múra, wọn wá parílé. Igba wọn parílé, kódà kó tó di pé wọ́n parílé. Tan mura táwọn náà ti mẹ́mí pé tọ̀ èyí tí mò ń bá lọ yìí nǹkan kò gbọ́dọ̀ ṣe. Mo gbọ́dọ̀ kọjá ni, mo gbọ́dọ̀ kọ ilé náà tán ni. Àbáyọ̀mí Michael Ọlárinwájú ti rí ń bí Buhari Konatech ṣe ń ṣèwọ̀n àjọṣe wa kò ní bàjẹ́. Ipe mo gbọ́dọ̀ kọ tán ni, tán bá wa lọ ṣe life, n ó fi wa kọrin pé irú ilé tí mo kọ́ yẹn Àyíndé Àdé o, ó ní Fuji tó kọ irú ẹ̀ ó sọ wọ́n, wọ́n ti fi kọrin láìmọye life. Ṣùgbọ́n nígbà tó di pé ìjà dé láàrin àwọn àti òbí sèrè, tíjà náà lágbára, tí Bhutan wí lágbára, òbí sèrè ó padà fi ọ̀rọ̀ yẹn, ó padà fi bọ́n bí life. Àmọ́ nígbà tó ń wá sí album, tí bàbá ó padà wá sí, tí kéwàá ó padà wá sí album, náà fi kọ níbẹ̀ pé irú ilé tí mo kọ́ yẹn, irú ilé tí ọkọ yẹn Àyíǹde Àdé o, ó wo Olúwa ló fún ẹ kì í mọ̀ ṣe yan. Náà fi yí bẹ́ẹ̀ ọlá pé àwọn ọjà ti lọ níwájú tààrà, ṣùgbọ́n gbogbo bọ́rọ̀ ọjà náà sì lọ pẹ̀lú bọ́n sì ta wọn síra wọn pẹ̀lú ògọlọ. Ọlọ́run ò sọ àtàjọ mẹ́jọ á kọ àwọn rẹ́kọ́d, Ọlọ́run jẹ́ ká rí àwọn rẹ́kọ́ọ̀dù, Ọlọ́run ó fún wa kó rí, yóò bá wa kó wa, yóò ká rí kó wa tẹ́ gbọ́ bá méjì sì ta wọn síra wọn tààrà. Èyí ń bẹ́ẹ̀ tọ́ lára ọ̀rọ̀ tí mo máa ń bá bọ́ lẹ́ẹ̀kan tí mo nígbà tí bàbá wa Kẹ́wàndì Ultimate tí mo ní àwọn náà tí wọ́n kó irinṣẹ́ dé nígbà tí wọ́n darí Amẹ́ríkà lélẹ́ẹ̀kejì. Ṣé mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní torí ọlọ́gbọ́n la fi ń da aṣọ àṣìwèrè balẹ̀ tó ṣe bí òwe, wọ́n ti fojú wo kíni tí ló ń fẹ́. Àti pé ẹni tó jẹ́ ọ̀rọ̀ tèmi náà ọ̀nà ọ̀la ẹgbà gbà tiẹ̀ làwọn náà fẹ́ ni ọ̀dà jẹ́ kí n mínú gbìgbà báyìí náà làwọn náà fi kọ́kọ́ fi irinṣẹ́ náà kọ́ fi yàgbóró náà. Bẹ́ẹ̀ ni ṣẹwárí lórí ọ̀rìn iṣẹ́ wọn ara àwọn láìpẹ́ tán fi ṣe nígbà náà lọ á gbọ́ nísìnyí kó tó di pé àṣì ojú polẹ̀ ká tó wá mẹ́nu ba n tó fàjà àwọn méjèèjì tó bá díjọ́ mẹ́jọ. ọlọ́wọ́bọ́tì nìmi jẹ́ ká gbọ́ láìfù àfúlàyé nígbà tá àgbà tán sí tọ́sẹ̀ kò ní sẹ́.
1: See, look it.

0: ọmọ ṣọ́nà ọmọ ní sí ọmọ ní.
1: Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ kí n mọ́ ba lọ torí pé ẹni tó ba lọ́nà ló ba kú àwọn ẹ̀rí jẹ́ mi ń sóre o.
0: Ṣàṣàrà ọmọ ṣọ́nà mi kò lóko ìlú ọmọ.
1: Ẹ ò rí pé ẹ̀yin ní ẹ mọ gbọ́ bíìlù yẹn ẹ mọ gbọ́ bí ṣe ń sín ẹ mọ gbọ́ bí ṣe ń jáde lọ́tọ̀ọ̀tọ̀ gáàsì ń jáde lọ́tọ̀ electric gas ń jáde lọ́tọ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ náà ń jáde lọ́tọ̀.
0: kánilárí lọmọdé kánibẹrẹ ìgbà ẹsẹ kọ ìwà sí i.
1: ara àwọn tí kéwà ń sì wọlé nígbà tán lọ amẹ́ríkà lẹ́ẹ̀kejì ara àwọn itú tí wọ́n fi àwọn irinṣẹ́ yẹn pa òun náà lè ń gbọ́ yẹn. mo tún dúpẹ́ lọ́gbà tó ti dé orí kinní níbí báyìí fatbat abfat ẹ ṣe sùn àjọṣà kò ní bàjẹ́.
0: àjà ò yóò ti ra tiẹ̀ tí mo ṣe nítorí sílíkì sílíkì sílíkì sílíkì sílíkì sílíkì.
1: kó tó di pé a sí ojú òpinlẹ̀ dr mr abakan láti university of lorin mr nurudeen alowonle baba senior baba mina baba rukayat alfa sai tanke okeodo.
0: wájà ó ṣe pé ní bẹ́ẹ̀ sí níkì tí bá tún máa gàràfà dùn yìí o wọ́n lọ rí yẹn.